0: kò sínú adágún náà.
1: Kẹ́kọ̀ọ́ dilẹ́kọ̀ fire.
0: Ó ń wo oṣù tuntun lọ.
1: Yàrá lukin àti human.
0: Ó ní gbẹ́ ẹ̀sìn wọlé.
1: You're not coming sickness.
0: Ó ní gbẹ́ ẹ̀sìn
1: wọlé.
0: Ó ní gbẹ́ ẹ̀sìn
1: wọlé.
0: Indanemo. Wọ́n ní kí n pàṣẹ lẹ.
1: I'm out of the cages.
0: Ọ̀nà dídí.
1: Every block way.
0: Ìdádúró.
1: Every taxation.
0: Ó ní bẹ́ẹ̀ wo oṣù tuntun.
1: We're not crossover with you.
0: Ó bọ́ lọ́wọ́ ìdájọ́.
1: Ó
0: bọ́ lọ́wọ́ ìdájọ́. Ó bọ́. Lórúkọ ẹ̀jẹ̀. Mo rí wípé.
1: I discover.
0: Bó bá ṣe ń wo oṣù tuntun.
1: As well as human.
0: Àwọn àánú mi ò rí rẹ̀ rí.
1: The kind of medicine you never experience.
0: Wà á bẹ̀rẹ̀ sí rí.
1: You begin to address
0: me. Gbogbo àwọn eléyìí.
1: All these ones.
0: Ní ìsìn àárọ̀ ìṣe pàtàkì
1: fún. This morning service is so important for them.
0: Níbi kíbi tó bá ti ń gbọ́ mi.
1: Anywhere you're hearing me.
0: Ní gbogbo ẹ̀ka ìjọ wa láàárọ̀.
1: You know I practice this morning.
0: Ẹ̀yin ara Ìkòròdú.
1: Don't say Ìkòròdú.
0: Ẹ̀yin ara Àfágbà.
1: Don't
0: talk
1: Àfágbà.
0: Ẹ̀yin
1: ara
0: ìsìn àárọ̀ ìṣe rẹ̀.
1: Jọ́ kìí dípa ní sáré.
0: Nítorí kíni.
1: Why sir?
0: Òróró tí a pín lórí òkè.
1: The oil give out of the mountain.
0: Gbogbo yẹn gbọ́dọ̀ gbé omi kan
1: dání. Everybody must come with water.
0: Everybody.
1: Gbogbo ẹyọ ni o.
0: You must come with water.
1: O gbọ́dọ̀ wá gbẹ lórí.
0: When you are coming to church today. Tí
1: ìjọ lóru
0: ẹ̀. Sori tó jẹ ọjọ́ kò sílẹ̀.
1: Why you are still at home?
0: O mọ bí agbára náà ṣe pọ̀ tó.
1: You don't know how powerful the power of God.
0: Òní ní ìpàdé gángan. Last day of the month. O ń lọ́jọ́ má jẹ̀mú.
1: Láti kọ́bẹ̀ láti.
0: Lórí òkè ògo.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run authority. Tí má dẹ̀ fi látàárọ̀ ẹ̀ máa dúpẹ́ kò tó re tọ́lọ́run ṣe fún mi. So nígbà tí mo wá bìbà yìí, tó dàtí oṣòdì láti ń lọ, nígbà tí mo wá bìbà yìí, mo wá rò pé àwọn ọmọ mi kò sí.
0: Hello.
2: Wọ́n fẹ́ travel kò sí anything. Ẹnìkan bọ̀ kó 30 million kò fún wọn.
0: Ẹni sùúrù ẹ padà ná mọ̀mọ́ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀.
2: So mo wá bíbá mo ṣá torí mo máa ń tẹ̀lé yín káàkiri ni. So mo
0: wọ́n. Gbogbo program tá a bá ti lẹ̀
2: mọ́. Yes, wọ́n ti torí yẹn sì ṣe ẹ́. Gbogbo nǹkan tó yẹ kí n máa fi gbọ́ program mo sọ fún bàbá wọ́n sì ṣe ẹ́. Mi ò rí rédíò, mi ò rí kankan láti Àkẹ́jà máa fẹsẹ̀ ní Dédàjì kí n tó dé bíbá. Mo ní mo ṣáà fẹ́ gbà kan. Mo fẹ́ gbà kan, mo fẹ́ ṣe nǹkan. So wọ́n máa ń pọ́ ọmọ mi yẹn àtòun àtìyàwó àtọmọ wọn kó wọn lọ ẹnìkan sáà 30 million mi ò ní kọ́ bọ̀
0: fẹ́. Lẹ́nìkan da 30 million lẹ̀.
2: Yes, nígbà tó ní so ó da 30 million yẹn lẹ̀.
0: Láti mú ọmọ yín àtìyàwó lọ sí
2: lóyìnbó. Yes, ẹ̀rù wá ń bà mí pé báwo ni wọ́n ṣe máa san owó yẹn. So wọ́n wá wá bí nìjẹ́ ẹ̀ẹ́dógún wọn ni kò san owó cement. Mo wá wá 10,000 mo san. Ẹni tó ń lóhun ṣe ní fírì fún mi ní oníkò sí.
0: Ẹni yẹn ló ń wo gbọ́n kẹ́kẹ́ padà. 30 million. Nàwó ẹ sókè o.
3: Raise up your hands.
0: Ṣé mo lè pray?
3: Can I pray for you?
0: Ó rí ìyanu tí ó bá ẹ lẹ́rù.
3: Amen.

0: Vigocap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Vigocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Vigocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kí yín ẹ kú ojúmọ́ ìròyìn ní gútù àìrè láti lè ṣe rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ló lára mọ̀ kí n láwà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Fọlájìn Oyetayo ló ní ìròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ọmọ jàǹdùkú dami àlàáfẹ́ pàdé ẹgbẹ́ òṣèlú PDP rú níbi Jonathan ti ṣe wọlé láláìsí níbẹ̀. Àwọn gómìnà ń gbèrò láti lè jẹ́ kí ₦100,000 kó jẹ owó òṣìṣẹ́ eléyìí tó kéré jùlọ. Major General àti ìyàwó rẹ̀ ni wọ́n jí gbé nípínlẹ̀ Katsina. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀gá àgbà àjọ ilé ìtọ́rin sí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ okòwò dókítà Hafiz Oluwatoyin Ogun ló ti ṣàpèjúwe Ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ògbónágbòǹgbò aládarí eléyìí tó farajìn lójú náà ti lè jẹ́ kí ìtẹ̀síwájú kó bá ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí tó ń tí ọ̀rọ̀ ajé láti lè jẹ́ kí ọ̀rọ̀ ajé ilẹ̀ Nàìjíríà kó tún fẹsẹ̀ rinlẹ̀ dáadáa sí nípa ìdàgbàsókè àti ìdánilókòwò tó ń ti ìroni lágbára. Dókítà Ogun ló fi ọ̀rọ̀ léde lásìkò ìgbà tó ń sísọ lójú ètò kan eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn oníṣẹ́ ọwọ́ ilẹ̀ yìí nípa ìṣèjọba ìrètí ọ̀tún eléyìí tó wáyé nílùú Àkúrẹ́ lọ́jọ́ Sátidé. Ètò ọ̀hún ló mú kí àwọn aládarí lẹ́ka gbogbo okòwò àti iṣẹ́ ọwọ́ kó péjọpọ̀ ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ yìí. Wọ́n sì lálàyé pé ìsinmi ìjọba àpapọ̀ ló ní ètò fún wọn lójú náà láti lè jẹ́ kí ó jẹ́ bí àtìlẹ́yìn fáwọn náà àti láti lè jẹ́ kí wọ́n sàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Tinubu. Ìyẹn àtúnyàn rẹ̀ níbi ètò ọ̀hún. O ní Dókítà Ogun ti ṣe lálàyé àwọn ètò ilé tó wà nílẹ̀ fún ìdàgbàsókè lójú náà ti lè jẹ́ kí okòwò kó àwọn kó máa tẹ̀wájú àti ìdánilẹ́kọ̀ọ́ ilé tó dúró re. O sì lálàyé pé ìṣèjọba ilé tó wà lóde yìí ló gbájúmọ́ àwọn ìdàgbàsókè ọlọ́kanòjọ̀kan ilé tó ní ṣe pẹ̀lú àwọn oníṣẹ́ ọwọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ ilé tí yóò jẹ́ kí okòwò wọn náà kó máa tún tẹ̀wájú lọ́wọ́ tá a wà yìí. Lánàá ọjọ́ Sátidé, àwọn ọmọ jàǹdùkú òun ló ya bo ibi tí àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party eléyìí tí igun ti Kabiru Tanimu Turaki ń léwájú rẹ̀ níbi tí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá fìdí ẹ̀ ti ń ṣe ìpàdé wọn. Àwọn ọmọ jàǹdùkú ọ̀hún ló domi àlàáfíà ètò náà rú eléyìí tó sì mú kó wá sí òpin lálẹ́ sí pé ìpàdé náà ti parí. Àwọn ọmọ ẹgbẹ́ tó fi mọ́ àwọn oníròyìn òun ni wọ́n ṣe àkọlù lásìkò táwọn jàǹdùkú ya bo ibi tí wọ́n ti ń ṣe ìpàdé náà. Wọ́n ṣe lálàyé wípé ètò ọ̀hún òun ni olúkálukú ló fẹsẹ̀ rẹ̀ fẹ́. Ẹ̀wẹ̀ igun ti ẹgbẹ́ igun kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party eléyìí tí Tanimu Turaki ń léwájú rẹ̀ òun ni wọ́n ti kéde Ààrẹ àná nílẹ̀ yìí Goodluck Jonathan gẹ́gẹ́ bí olùdíje àtẹni tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ìpinnu ọ̀hún ló wáyé níbi ìpàdé kan eléyìí tí igun ti Turaki léwájú rẹ̀ ní sẹkítẹ́ríàti ẹgbẹ́ ọ̀hún tó wà ní Gàkí nílùú Àbújá. Jonathan ìròyìn jẹ́ kóyè ní pé kò sí níbi ètò náà ṣùgbọ́n tí wọ́n ṣe lálàyé pé òun ṣe ni wọ́n ti dé ládé báyìí gẹ́gẹ́ bí olùdíje nínú ẹgbẹ́ ọ̀hún nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Wọ́n ṣe lálàyé wípé gbogbo àwọn tọ́rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú igun náà òun ni wọ́n panupọ̀ tí wọ́n ṣe lálàyé wípé òun gangan làwọn mú gẹ́gẹ́ bí ọmọ òye. ninu iroyin mi eleyi to tun dabi re gomina ipinle oyo seyi makinde ohun lo ti bori bayi gege bi oludije sipo are ninu egbe oselu allied people's movement apm ninu eto idibo gbogbogbo odun 2027 leyin igba ti egbe oselu ti panupo ti won si yan gege bi omo oye eleyi ti o suju egbe na makinde lo tun agba iwe eri moyege ti won si gbe ase egbe oselu on le lowo eto ohun la won lo ko lekan atawon alaga papo ninu egbe oselu ohun nibi ti ati ri alaga papo egbe oselu apm yusuf dantale to soju awon egun to ku ti won si gbe ase egbe le lowo nibi eto kan eleeto waye nilu badam iro je ko ye ni pe gbogbo awon alaga egbe oselu apm ni tibutoro ipinle 36 to fi mo lulu le ye abuja o ni won panupo ti won se lalaye pe seyin makinde gangan ni o soju awon ninu eto idibo gbogbogbo are tempo lodun 2027 lori iroyin ele to si ni se pelu oro eto idibo lana ojo Saturday oni egbe oselu Nigerian Democratic Congress NDC oni won se ipade pataki kan nilu Abuja ibi ti won ti fe idi Peter Obi mule gege bi oludije sipo are ninu egbe ohun lodun 2027 en to je akowe ipolongo gbogbo egbe ohun iyen osa lo fi di iroyin na mule ninu oro kan ile to fita to fi to awon niroyin leti obi ohun lo ti wole bayi gege bi olufurungba won ati oludije eleti oni alatako kankan ninu egbe oselu ohun ti won se lalaye pe o nikan na lo gba form lati dije fun ipo are ninu egbe oselu na awon igbimo toro kan ni won ti wa se lalaye pe obi lo ti waye kenken bayi lowo igbimo ile to n se ayewo ninu egbe oselu na to si je oludije kan susu bayi eleyi ti o dije fun ipo are ninu egbe oselu na lodun to n bo njebe ba se n darapo mo wa iroyin ni kutu aire ba ba padade e gbo bi awon gomina ti se n gba lero lati le je ke egberun lona 100 naira ko je owo sise le to kere julo ati bi won ti se ji major general ati yawo re gbe nipinle Katsina a n pada bo e mayin kuro nbe ko kale
2: egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se sukesuke da towo re le ni oda ti e kan sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fun tegugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe

Ẹ̀ka bọ̀ padà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀lẹ́kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889.fm tàbí download application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa lójú àwọn òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo wọ̀nyí www.adaba889.fm lórí Facebook wa at Adaba889FM lórí Instagram àti X wa Adaba FM TV láwà lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa ní Newsroom at Adaba889.fm. Ìròyìn ń tẹ̀ síwájú. Alága ẹgbẹ́ àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara, Abdulrahman Abdulrasaq, ló ti ṣe lálàyé pé àwọn gómìnà ló ń gbà lérò báyìí láti lè jẹ́ kí owó oṣù òṣìṣẹ́ ilé tó kéré jùlọ báyìí kó máa lọ bí 180,000 naira látàrí pọ́npọ́nnáyàn àti bí ọrọ̀ ajé ò ti ṣe fara rọ lórílẹ̀-èdè Nàìjíríà. Abdulrasaq ló pa bìyàbìdún ọ̀rọ̀ ohun tó sì filéde lórí ìtàkùn ayélujára àti Facebook rẹ̀ lánàá ọjọ́ Sátidé. Ó ṣe lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún kò ṣẹ̀yìn bí nǹkan ò ti ṣe fara rọ báyìí àti bí gbogbo nǹkan ti ṣe gbówó lórí, eléyìí tó mú ìnira bá ìgbésí ayé ọmọnìyàn àti láti lè jẹ́ kí ìtura kó tó dé bá àwọn òṣìṣẹ́ ọ̀hún. Ó fi kún pé àwọn ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló ti ń gbà lérò báyìí tó ti ṣetán láti fi tó ìjọba àpapọ̀ létí lójú náà ti lè jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún, eléyìí tí yóò tún jẹ́ kí nǹkan fara rọ díẹ̀ fáwọn òṣìṣẹ́ ọmọlẹ̀ Nàìjíríà. Wáyé o, ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì nílẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara òun ló ti ṣe lálàyé wípé ó ṣeéṣe káwọn gboko ìyanṣẹ́lódì lọ lẹ́yìn gbèdéke ọlọ́sẹ̀ méjì, eléyìí tí wọ́n fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti wọ́nà àbáyọ sí ọ̀rọ̀ ìgbáyégbádùn wọn tó ń ti àwọn ọ̀rọ̀ mìíràn. Ìrọ̀rùn ọ̀rọ̀ ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Abdulrahman Abdulrasaq, eléyìí tó di bíbuọ́lù látọwọ́ akọ̀wé ẹgbẹ́ ọ̀hún. Lọ́wọ́ tá a wà yìí, ìròyìn jẹ́ kóyè ní pé àwọn ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì nípínlẹ̀ ọ̀hún òun náà ti bẹnu àtẹ́ lu ìjọba ìpínlẹ̀ náà látàrí àwọn kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan, eléyìí tí wọ́n ṣe ṣe lálàyé pé ó mú àdínkù bá ìṣọwọ́ṣiṣẹ́ wọn nípínlẹ̀ náà. Wáyé o, iléeṣẹ́ ìpọnpọ Dangote òun ló ti mú àdínkù bá iye owó tó ń ta epo jala báyìí láti 1,275 naira tó sì ti mú àdínkù bá sí 1,250 naira lọ́wọ́ tá a wà yìí. Ìròyìn eléyìí tí wọ́n fi ìta láti iléeṣẹ́ ìpọnpọ ọ̀hún jẹ́ kóyè ni wípé àtúntò ọ̀hún òun ló tún jẹ́ bíi àgbéǹde eléyìí tí yóò jẹ́ kí nǹkan tún dúró rẹ̀ báyìí lọ́wọ́ tá a wà yìí. Ìròyìn jẹ́ kóyè ni pé àwọn ilé epo ní tìbútòrò ìpínlẹ̀ àti orílẹ̀-èdè yìí òun ni kò tíì mú àdínkù bá iye owó eléyìí tí wọ́n ń ta epo jara náà, tí wọ́n sì ṣe lálàyé pé àwọn àdínkù kọ̀ọ̀kan òun ló ti bá ti ilé ìpọnpọ Dangote ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Wáyé o, Major General Rabe Abubakar àti ìyàwó rẹ̀ báyìí ni wọ́n ti jí gbé lọ́wọ́ àwọn agbébọn kan ní ìpínlẹ̀ Katsina. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ Sátidé lójú ọ̀nà Matazu ní ìpínlẹ̀ Katsina nígbà tí ọ̀gá àgbà ọ̀hún tó rìnrìn àjò lọ pẹ̀lú ìyàwó rẹ̀ ní ìpínlẹ̀ Katsina. Àwọn adìyàmọ́ra ogun ló dédé yabo ojú ọ̀nà tí wọ́n sì ṣe àkọlù sí ọkọ̀ wọn ọ̀hún, eléyìí tó mú kí wọ́n gbé wọn lọ sí inú igbó kan. Ìròyìn eléyìí tí wọ́n fi ìta tó tó àwọn oníròyìn létí jẹ́ kóyè ni pé ẹni tó wa ọkọ̀ náà òun ló tún fara pa ọkọ̀ jálà ṣùgbọ́n tóun gbìyànjú àti sá àsálà fún ẹ̀mí rẹ̀ nínú àkọlù náà. Lábala ìròyìn eré ìdárayá, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain ló ti gbégbá orókè nínú ìdíje ti UEFA Champions League, eléyìí tó wáyé lálẹ́ àná ní Budapest lẹ́yìn ìgbà tó ti fẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal jẹlẹ̀ pẹ̀lú golíwòmí gbà sí 4-3. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ló kọ́kọ́ gbégbá orósókè látọwọ́ Kai Havertz ní ìṣẹ́jú mẹ́fà tí ìfigagbága náà bẹ̀rẹ̀. Ikọ̀ PSG ló wá dá padà ní abala kejì látọwọ́ Ousmane Dembélé láti ní ìgbà tó gba golíwòmí gbà sí ọ̀ ní ìfẹsẹ̀
won se onu lo si abala afikun seju eleyi to mu ki won gba ami ayo kokan wo abala ipari na ngba ti won lo si golewo mi ngba si o ipo egbe agbawolo PSG ohun lo gbe gba orosoke to si gba idije on back to back bayi leyin ko egbe agbawolo Real Madrid eleyi to ti gba fun igba meta lera lera akoni magba won Luis Enrique na lo to wa di akoni magba elekejo mo ile de Spain bayi ti o gba idije on lemeji lera lera leyin igba ti Jose Villalonga ati sebe pelu ko egbe agbawolo Real Madrid lodun 1955 ati 1956 atodun 1956 atodun 1957 to a oni ri ju bayi lo lori iroyin ni kutu ai taro to ni Adeyemi la wa lo lo ti iroyin for lajin oyi tai lo mo se ti gboyin aku simi o ise wa oni dise aku ajode

0: àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́lá award presentation. Ọjọ́ ògbọ́n lètò yìí máa wáyé. Ọjọ́ ìsinmi ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí. 31st May 2026. Níbo ló ti máa wáyé náà? Ní gbọ̀ngàn Pharmacy House ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọgbà àwọn Civil Defence ní ìdojúkojú ilé ìjọba ìyẹn Government House ní ìlú Àkúrẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn olórin ẹ̀mí ni yóò wà ní ìkàlẹ̀ láti fi àdúrà àti ìyìnfà wọ Ọlọ́run sọ̀kalẹ̀ ní ọjọ́ náà. Lára wọn ni Pastor Ayọ̀dèjì Ọmọ́tẹ́yìnṣe, Prince Gòkè Bájọwà, ó gàjù ìwọ má dàgúnlá, ó ṣe tètè tára ṣàṣà darapọ̀ mọ́ Evangelist Princess Mary J. O. Ọmọ́tẹ́yìnṣe láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti mú wa bọ̀ láti ogún ọdún sẹ́yìn wá. Oya, let's go there. Evangelist Princess Mary J. O. Ọmọ́tẹ́yìnṣe and her victorious music ministry ló ń kéde o.
1: Ó yá! Àsìkò bá tún ti tún! Fún àgbàyamúyamù ètò automatic miracle hour. Total deliverance tó máa ń wáyé ní Prayer Center Church of God. Tó kalẹ̀ sí àdófùrẹ́ ìdánrẹ́ Road Àkúrẹ́. Ọjọ́ kìíní lóṣooṣù ni. Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀. Torí ibẹ̀ lolúwa bá ti ń ṣoore kálukú fún lónípòjípò.
2: A kì í ṣoore ẹ̀yà sájọ́ ni ó ṣẹ́mi náà rẹ̀.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́. Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies. Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 AM to 6 PM ni àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson lórúkọ Bódédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bolẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀. Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o. Yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
3: Ẹ kú ilé gbogbo ọmọ ajíroko àroko bọ́dúndé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ó wá ṣèwọ̀ kéèyàn ó jẹun yóò bámú bámú tán sọ̀pà kọ́lù kẹ́pẹ́ tàgbẹ̀ báwo. Àgbẹ̀ ní ń bọ́tọ̀ bá ti jòyè ó sì yẹ ká mọ́rọ̀ àgbẹ̀ ní kókó. Orí bẹ́ẹ̀ la ṣe wá gbẹ́tò kankalẹ̀ báyìí. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ńlá pè é. Láti mọ fi tó àwọn àgbẹ̀ sí ọ̀nà tá a lè gbà ṣe sí àgbẹ̀ wa kéré ó sì lè jẹ́ tiwa rẹpẹtẹ. Rodi ẹmu torí owó kòkó tó já wálẹ̀.
4: Èsì o.
3: Ẹ mọ̀ jẹ́ ń sọ̀rọ̀ jìnà ẹ̀jẹ̀ ló ń gbà ó jàre. Ohun tó ṣokùnfà gbogbo àwọn nǹkan wọ̀nyí la wá ṣe tán àti máa mọ̀ lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì báyìí o. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Gbogbo ọjọ́ Friday ni ó mọ̀ wáyé. Bẹ̀rẹ̀ látago márùn-ún sáago márùn-ún àbọ̀ rọ̀lẹ́. Lórí ìkànnì tá a wà yìí. Àdàbà 88.9 FM Àkúrẹ́. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn yìí ni ó wà ní kálẹ̀ láti mọ tọ́ wa sọ́nà nípa bá ti ṣe dáadáa. Ẹ mọ̀ gbàgbé o. Aago márùn-ún sáago márùn-ún àbọ̀ rọ̀lẹ́ gbogbo ọjọ́ Friday ni. Ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Iléeṣẹ́ Sunbet Global Concept ló ṣagbátẹrù ẹ̀.
5: My name na Odogume Cheche. My wife they call me Ogbonge Daddy because I be correct man with Sabi Macham for the other room. Shout out to Rungis Organic, better medicine wey dem make with natural ingredient wey dey make body dey kampe. Na him dey help me fire catapult for the other room day and night. NAFDAC endorse am bam. Even FDA for America where they for make am come approve am. Check am for places like Vismart Pharmacy Akure. Call them on top 0806-263-8183 Lolat Pharmacy Sabo Ore God's Time Pharmacy Ile Oluji Great Sunny Best Pharmacy Ondo Fresher Pharmacy Okitikuka Fill Me Pharmacy Akure Immaculate and Immaculate Owo Kanayo Kanayo Adu Ekiti Yemkem Pharmacy Ikere Ekiti God's Will Pharmacy Oyo Ekiti Twins Pharmacy Inye Ekiti or become our distributor 0703937-8100 Rungis Organic Ogbunge Abba Medicine where they make body they campaign.

0: bí àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́lá award presentation.
1: Ọjọ́ ogun lẹ́tọ̀ yìí máa wáyé.
0: Ọjọ́ ìsinmi ọjọ́ kọkàn lé lọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí.
1: Àti 1st May 2026.
0: Níbo ló ti máa wáyé náà?
1: Ní gbọ̀ngàn Pharmacy House
0: ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọgbà àwọn Civil Defence ní ìdojúkojú ilé ìjọba ìyẹn Government House ní ìlú Àkúrẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn olórin ẹ̀mí ni yóò wà ní ìkàlẹ̀ láti fi àdúrà àti ìyìnfà wọ Ọlọ́run sọ̀kalẹ̀ ní ọjọ́ náà.
1: Lára wọn ni
0: Pastor Ayọ̀dèjì Ọmọtẹ́yìnṣe,
1: Prince Gòkè Bájọwà,
0: ó gàjù
1: ìwọ má dàgúnlá,
0: ó ṣe tètè tára ṣàṣà darapọ̀ mọ́ Evangelist Princess
1: Mary J. O. Ọmọtẹ́yìnṣe
0: láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
1: tó ti mú wa bọ̀
0: láti ogún ọdún sẹ́yìn wá.
1: Oya,
0: let's go there.

ṣe lójú iná lè wura oorun àgbẹ̀dọ̀. Ibàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà iwájú Datmal DS. Jẹun ráyè, Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80mg àti 480mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS. Ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkàn kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di ọ lọ́wọ́ láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.

0: níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó abára lọ́mọ adáwọ̀ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó abára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CD.

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóńgálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Keep it locked on Adaba FM.

0: Ongbadun adaba.
1: Mo ngbadun adaba.
0: Ongbadun adaba.
2: Bubu wana ngbadun adaba.
3: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
4: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogogun bile tawon okunrin n bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu
5: logo lomo kuri agbaduro to
4: ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
6: How much are you going to get to the house?
7: Oh, Bella Bini, it's your own salary now, money. Bobaji, Ubala, Maromi, Sara, your mafa, Miso, Lati, but I did yes. No, Maromi, go, they be paid, you labor a monk, and let it's a law, me, my uncle, I just said, me, Tima, come, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go,
4: go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, olugbo ade to fi wi atebo so mo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu igbo na gbianjo ko si ba oke ogun loni e ma pe 0706460649 0706460619 baba oke ogun agbalagba ode to fi wi atebo sewosan
8: mo ki gbogbo eti to ngbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won Shari baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma nje ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
9: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju tu ara wa kọna ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura Baya wawa fe mbele yone lawa mi. Abo ni marakan to fe bimi. Abo fe bele yone. Lori yone abayo. Pe mi sori ero bani soro mi yi. O samu o. 64 60 64 19. O samu o. 64 60 64 19.
8: Eshon baba. Amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
9: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gba mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro ohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara Bello mi ba ti egbin eju to so run wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ne ni o je bi ogun seju ogbon seju koni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbin eju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda le mi fi ma so pe e ma je adaka ti wa na ba tin riru apere bayi gbin eju ko wa yoju semi baba oke ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Sayoro nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ ọ̀sẹ̀ máa fà jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Sanyoro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ lọ́hùn fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́hùn ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419.
8: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
9: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́ni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero bani soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
6: a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idi de ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe se wo ko ni pa baba oke ogun ni ogbulugbu ode to fi wi ategbo so mo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu iwo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi ategbo sewosan
1: gbadun adaba
10: mo gbadun adaba
1: mo gbadun adaba
10: mo gbadun adaba

CDP àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́lá award presentation. Ọjọ́ ọgbọ̀n lètò yìí máa wáyé. Ọjọ́ ìsinmi ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí. 31 May 2026. Níbo ló ti máa wáyé náà? Ní gbọ̀ngàn Pharmacy House ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọgbà àwọn Civil Defence ní ìdojúkojú ilé ìjọba ìyẹn Government House ní ìlú Àkúrẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn olórin ẹ̀mí ni yóò wà ní ìkàlẹ̀ láti fi àdúrà àti ìyìnfà owó Ọlọ́run sọ̀kalẹ̀ ní ọjọ́ náà. Lára wọn ni Pastor Ayọ̀dèjì Ọmọtẹ́yìnṣe, Prince Gòkè Bájọwà, ó gàjù ìwọ má dàmúlá, ó ṣe tètè tára ṣàṣà darapọ̀ mọ́ Evangelist Princess Mary Jane O Ọmọtẹ́yìnṣe láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti mú wa bọ̀ láti ogún ọdún sẹ́yìn wá. Let's go there.

0: CDP àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́lá award presentation. Ọjọ́ ọgbọ̀n lètò yìí máa wáyé. Ọjọ́ ìsinmi ọjọ́ kọkàn lé lọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí. 31st May 2026. Níbo ló ti máa wáyé náà? Ní gbọ̀ngàn Pharmacy House ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọgbà àwọn Civil Defence ní ìdojúkojú ilé ìjọba ìyẹn Government House ní ìlú Àkúrẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn olórin ẹ̀mí ni yóò wà ní ìkàlẹ̀ láti fi àdúrà àti ìyìnfà owó Ọlọ́run sọ̀kalẹ̀ ní ọjọ́ náà. Lára wọn ni Pastor Ayọ̀dèjì Ọmọtẹ́yìnṣe, Prince Gòkè Bájọwà, ó gàjù ìwọ má dàgúnlá, ó ṣe tètè tára ṣàṣà darapọ̀ mọ́ Evangelist Princess Mary J. O. Ọmọtẹ́yìnṣe láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti mú wa bọ̀ láti ogún ọdún sẹ́yìn wá. Oya, let's go there. Evangelist Princess Mary J. O. Ọmọtẹ́yìnṣe and her victorious music ministry ló ń kéde o.
1: Ọmọ ìgòdáhùn rà.
2: Ẹ wo.
3: Gèlè líhà ògèlè.
2: Bá wà so. Gèlè líhà bá wà so.
1: Ọdún ẹ̀rẹ̀ tí ìlú ìgòdán.
4: Ìyẹn ti ọdún 2026 yìí.
1: Ọmọ ti bẹ̀rẹ̀ o.
4: Friday.
1: Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n.
4: Oṣù kẹrin.
1: Ọdún 2026 yìí.
4: Òun ó ṣe ìgbàgbọ́ rere.
1: Sátidé.
4: Ọgbàjọ́.
1: Ìyẹn òpẹlọ.
4: Sunday.
1: Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n.
4: Òun wá bọ̀ mọ́lẹ̀ wẹ̀kùnrin.
1: Jóbẹ́ta Monday.
4: Ọjọ́ kíní.
1: Oṣù kẹfà.
4: Umalẹ̀ ajá.
1: Tuesday.
4: Ọjọ́ kejì.
1: Òun wà ní ọmọ ẹ̀bọ̀ wúlẹ̀
4: ní. Jẹ́wájú ọ̀gá kọ́bẹ̀ yẹ̀yẹ̀ wára wa.
1: Wednesday.
4: Ọjọ́ kẹta.
1: Ìyẹn ọjọ́ dún gẹ́gẹ́.
4: Ìyí ẹ̀pẹ̀ wù gbà lọ.
1: Ìyí Démọ́lá Suzi.
4: Jáka lùlú wà ní Ìbàdíjọ́.
1: Thursday.
4: Ọjọ́ kẹrin.
1: Àṣeyí Sùmọ́dún.
4: Friday ọjọ́ kẹrin.
1: Òun malẹ̀ aṣọ́kùnrin.
4: Kíde di àsìkò yìí mẹ́fọ̀ yìí.
1: Òun eléré bíríkà kakọni ni o.
4: Àwájà jọ́sẹ́.
1: Torí tọdún yẹn àtọ́ yànjú tọdún yóò kọjá.
4: Aláyélúwà.
1: Aláṣẹ kejì òrìṣà.
4: Ọba Olúṣẹ́gun.
1: Adétùwò.
4: Adétàràmí.
1: Lẹ́bí Letán kejì.
4: Bí ikú ẹ̀ já mọ́fọ̀.
1: Tí ìgòdán.
4: Déèdé àárín ìgbìmọ̀.
1: Èrè 2026 yìí.
2: Àgbẹ̀ kéèrè rí o.

0: jẹ́ mo kí yín lóòrọ̀ tòní ẹ̀kú ojúmọ́ o. Ẹ káàbọ̀ sórí kíka ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tá a pè ní etí yín mélòó láti ìkànnì àdàbà etí dọ̀tún náà àkúrà ìlú ìlara mọ̀kínlá wa tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ẹ káàbọ̀ láàárọ̀ tòní. Àkọ́ ọjọ́ ìsinmi tòní tí í ṣe ọjọ́ kọkànlélọ́gbọ̀n. Ọjọ́ ìsinmi tó tún kẹ́yìn nínú oṣù karùn-ún ọdún tá a wà nìyẹn. Bílẹ̀ ọlọ́ọ̀bá tún mọ́ àábọ̀ sínú ọjọ́ kìíní nínú oṣù kẹfà ọdún 2026. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọdún yìí náà tó ń lọ sópin nìyẹn. Ìsọ Ọlọ́run àbọ̀ Ọlọ́run yóò kúkú máa dájú lórí ìwà o. Ẹ jẹ́ ń kọ́kọ́ fún wa láwọn ọ̀rìn kíni wín. Tòun ti kókókókókókó eléyìí tó jáde nínú ìwé ìròyìn lọ́rọ̀ tòní o. Ìwé ìròyìn punch wà ń bí fangadi ògbẹ́yìn àti onírúurú ìwé ìròyìn eléyìí tó jáde lójúmọ́ ti tààrọ̀ tòní. Kọ́lọ́ máa sọ ni ni o. Agbẹnusọ nígbà kan rí fún iléeṣẹ́ àjọ ọmọ ogun ilẹ̀ yìí àjọ elétò ààbò òní wọn mà ti jí gbé báyìí o. Kọ́lọ́n sàánú. Iléeṣẹ́ ọlọ́pàá fi kélé òfin gbé àwọn afurasí méjì kan eléyìí tí wọ́n ń gbìyànjú láti fẹ́ jí ọmọ ọ̀sẹ̀ méjì kan gbé. Ìpínlẹ̀ wo ló ti ṣẹlẹ̀ ẹ gbọ́ láàárọ̀ tòní. Ìjọba àpapọ̀ ṣe láláyé pé àyẹ̀wò tó mọ́yán lórí ni yóò wà o. Láwọn abo lórílẹ̀-èdè Nàìjíríà lójúnà àti lè dènà àìsàn ẹ̀bólà. Ẹ kúkú gbọ́ láàárọ̀ tòní náà. Àìsàn onígbá méjì ló mọ̀ ti ṣekú pa àwọn 37 báyìí. Ìpínlẹ̀ wo ló ti ṣekú pa wọn? Ẹ ó gbọ́ láàárọ̀ tòní o. Mínísítà fọ́rọ̀ ètò ààbò ilẹ̀ yìí jẹ́jẹ́ láti mú òpin dé bá ìwà ìjínigbé tòun ti onírúurú ìwà ọ̀daràn mìíràn. Níbo ló ti sọ bẹ́ẹ̀? Ẹ gbọ́ láàárọ̀ tòní náà. Àwọn tọrọ kan lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ogun ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ń gbà á lérò láti jẹ́ kí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ kó fò fẹ̀rẹ̀ sí èlò. Ẹ kúkú tún gbọ́ láàárọ̀ tòní náà. Àwọn olólùfẹ́ tó lé ní bí 400 ni wọ́n mọ̀ fi kélé òfin gbé lẹ́yìn àṣekágbá ìdíje ti UEFA Champions League eléyìí tó parí tan lálẹ́ àná lórílẹ̀-èdè Faransé. Àwọn olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ni? Ẹ kúkú gbọ́ láàárọ̀ tòní náà. Nàìjíríà gbégbá orókè nínú àṣekágbá ìdíje ti Unity Cup o. Àmì ayò mélòó la fi jẹ ju orílẹ̀-èdè Jamaica? Wọ́n yí àtàwọn ìròyìn mìíràn lẹ́gbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láàárọ̀ tòní bí n bá tọjú ọ̀dà dé. Bí n bá ti bi tí mo ti lọ polówó dé o. Fọlájìn Oyetayo lorúkọ mi o. Mo kí wa pé a kú pọ̀pọ̀ sísìn ìsinmi ológo tòní ọ̀pẹ láṣẹ lókè bẹ̀ mo ń padà bọ̀nà ẹ kú kalẹ̀.
1: Dádì Junior jọ ọ jẹ́ ń sùn má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior má yẹ̀yẹ́ mi mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fimile jàre.
3: Ligotap abakasu ló tún ṣe kọ.
1: Yéè má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ?
1: Rúnà Dádì Junior ọgbọ́n wo ló dá sí.
2: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ Ligotap abakasu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówólé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kó ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè finú ká bí ó ṣe bòkèlè káì. Bigo Kababa Capsule irú kan ṣọ̀wọ́n láwùjọ òkúta iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pò pọ̀ fáwọn ọkùnrin nìkan ẹ lè ríra ní.

0: ẹ káàbọ̀ padà ẹ jẹ́ máa tẹ̀wájú lórí àwọn ìròyìn eléyìí tí mò ń kà sí ti gbọ̀ yín láàárọ̀ tòní mínísítà fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ yìí jẹ́ christopher musa ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà pẹ̀lú àwọn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ aláàbò ló ń gbé gbogbo ìgbésẹ̀ àtọ̀ lójú náà ti lè jẹ́ kí àwọn tó wà lákàtà àwọn ajínigbé ní tìbútò orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gba òmìnira wọn. Musa ló sọ̀rọ̀ ìdánilójú ọ̀hún lánàá ọjọ́ sátidé lásìkò gbà eléyìí tí wọ́n fi àmì ẹ̀yẹ kan dá lọ́la ní apá gúúsù ìpínlẹ̀ Kaduna níbi tí ó ti gba àmì ẹ̀yẹ níbi ètò kan eléyìí tó wáyé níbẹ̀. Ó ṣe lálàyé pé àwọn ọmọ ilẹ̀ yìí eléyìí tó sì wà lákàtà àwọn ajínigbé ó ní ìjọba ọ̀sùn tí kò sì wo lórí wọn o tó sì ṣe lálàyé pé gbogbo ètò ló ti wà nílẹ̀ báyìí lójú náà ti lè jẹ́ kí àwọn ènìyàn náà kò rí òmìnira wọn gbà. Ó wá ṣe lálàyé pé ìfọwọ́sowọ́pọ̀ tó ń ti ìṣọ̀kan òun lọ pákútẹ̀lẹ̀ láàrin àwọn olùgbé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú náà ti gbógun ti ìwà àìsí òrò ètò ààbò yìí ó sì fi dá àwọn ènìyàn lójú pé àwọn ènìyàn ni wọ́n gba ìtúsílẹ̀ wọn láyọ̀ àti àlàáfíà. Mínísítà ọ̀hún tún wá rọ gbogbo àwọn tọ́rọ̀ kan láti má ṣe jẹ́ kí wọ́n tẹ̀tì nípa fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àti láti lè jẹ́ kí wọ́n máa fún àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò láwọn ìròyìn eléyìí tó bá jẹ́ ojúlówó nípa bí àdínkù yóò ti ṣe bá àìrọ̀ àìsí ètò ààbò eléyìí tó fi ilẹ̀ Nàìjíríà lápè. Bákan náà ló wá ṣe lálàyé pé bí wọ́n bá kẹ́ fún ẹnikẹ́ni yòówù tó ń rìnrìn kò sọ bẹ́ẹ̀ ńlẹ̀ ládùúgbò wọn ńṣe ni kí wọ́n fi tó iléeṣẹ́ agbófinró létí tó sì ṣe lálàyé pé àwọn ìgbésẹ̀ yìí tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ ni yóò jẹ́ kí àdínkù kó ba ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjínigbé lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀bẹ nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ tòní náà. Alága ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà nípínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq ló ti ṣe lálàyé pé àwọn gómìnà nípínlẹ̀ lórílẹ̀-èdè yìí ló ń gbà á lérò báyìí láti lè jẹ́ kí owó oṣù òṣìṣẹ́ eléyìí tó kéré jùlọ kó fòfẹ̀rẹ̀ sí ₦100,000 ìyẹn ₦100,000. Abdulrasaq ló pàbíyà bínú ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan eléyìí tó fi ta lórí ìtàkùn ayélujára rẹ̀ Facebook ní lánàá ọjọ́ Sátidé. Ó ṣe lálàyé pé èròǹgbà òun kò sẹ̀yìn bí nǹkan ti ṣe wọ́n gógógó báyìí àti láti lè jẹ́ kí yàgbéǹde kó bá ìgbé ayé àwọn ènìyàn pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe lálàyé pé àwọn ìpínlẹ̀ ló ti ń fi kún lukùn báyìí pẹ̀lú ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pẹ̀lú àwọn egun ẹgbẹ́ òṣìṣẹ́ eléyìí tọ́rọ̀ kan lójú náà ti lè jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kí àgbéǹde kó bá a lásìkò tá a wà yìí. Ó ṣe lálàyé pé gbogbo ètò ló ti wà nílẹ̀ lójú náà ti lè jẹ́ kí wọ́n sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú àwọn ogun tọ́rọ̀ kan lójú náà ti lè jẹ́ kí owó oṣù òṣìṣẹ́ eléyìí tí ó bá kéré jù gan báyìí kó máa lọ bíi ₦100,000 lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbésẹ̀ ọ̀hún ni yóò tún mú kí ìgbáyégbádùn ọmọnìyàn kó tún lówó ra sí i lásìkò tá a wà yìí. Lábala ìròyìn eré ìdárayá kí n tó sí ojú òpó yẹlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà the Super Eagles ló ti fakọyọ lálẹ́ àná nínú àṣekágbá ìdíje ti Unity Cup eléyìí tó gba àkójọ orílẹ̀-èdè Jamaica. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ló gba àmì ayò mẹ́ta wọlé torílẹ̀-èdè Jamaica ò sì láǹfààní àti dá kankan padà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ìròyìn jẹ́kọ́ yìí ni pé orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó gba ìdíje ti Unity Cup lọ́dún tó kọjá lẹ́yìn ìgbà tó fìyà jẹ ojúgbà rẹ̀ Jamaica yìí kan náà òun ló tún ṣe bẹ́ẹ̀ lálẹ́ àná ní London tó sì fi àmì ayò mẹ́ta sódò jẹjú orílẹ̀-èdè ti Jamaica. Nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles Eric Chair ó wá fi ìdùnnú rẹ̀ hàn tó sì ṣe lálàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń ṣe dáadáa báyìí nínú àwọn ìfigagbága eléyìí tó ń gbà. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé Nàìjíríà ni ò láǹfààní àti lọ kópa nínú ìdíje fẹ̀yẹ àgbáńlá ayé eléyìí tí yóò gbéra sọ lóṣù tá ń wó lọ́kàn yìí tó sì ṣe lálàyé pé ìmúrasílẹ̀ tó dúró rẹ̀ báyìí ló ti wà níkàlẹ̀ fún ìdíje fẹ̀yẹ adúláwọ̀ tọdún 2027. Àwọn olólùfẹ́ eré ìdárayá ní tó ń lọ bí irínwó báyìí ni wọ́n ti fi kélé òfin gbé lórílẹ̀-èdè Faransé lẹ́yìn ìgbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PFC fìyàjẹkọ̀ Arsenal lábalago iléwòmí ń gbà sí ìdíje ti UEFA Champions League eléyìí tó wáyé lálẹ́ àná ní Budapest. Ìròyìn jẹ́ kó yé nìyí pé àwọn olólùfẹ́ ikọ̀ Paris Saint-Germain òun ló wúwà kò tọ́ sí àwọn agbófinró ní agbègbè náà pàápàá jùlọ ní Paris eléyìí tó sì mú kí nǹkan bẹ́ẹ̀lẹ̀ yẹn pọnyẹrin ní agbègbè náà. iroyin je ko ye ni pe lara awon arin ajo atawon miran a to fi mo awon lorufe ko PFG ohun lo wuwa ko to ti won si ntan na koropo eleyi to mu ki won tun se akolu si awon agbefinro ni agbegbe na iroyin je ko ye ni pe awon toro kan lo ti wa se lala pe oro eto abo eleyi to mo yen lori lo ti n pada de si agbegbe na papa julo ni orilede France lowo ta wa yi Bẹ́ẹ̀ bá sì gbàgbé lálẹ́ àná àṣekágbá ìdíje ti UEFA Champions League fọdún tá a wà yìí òun ló wáyé láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal eléyìí tó mú kí Kai Havertz kọ́kọ́ mi àwọ̀n fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní ìṣẹ́jú márùn-ún tí ìfẹsẹ̀wọnsẹ̀ ń gbéra sọ́kọ́ tó wá di wípé Ousmane Dembélé òun náà dá padà fún ikọ̀ ti Paris Saint-Germain kó tó wá di wípé wọ́n lọ sí abala àfikún ìṣẹ́jú tó lóyìnbó ń pè ní extra minute ení ẹ̀wà kọ́rọ̀ ò lè bá yá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain òun ló padà gbégbá orókè o lábala agolówó mi ń gbà sí ọ pẹ̀lú àmì ayò 4-3 eléyìí tó mú kí wọ́n gba ìdíje ọ̀hún fún ìgbà kejì léraléra nínú ìtàn ìgbésí ayé wọn 08162519991 Ẹ̀lọ́ ẹ̀káàrọ̀ ẹ̀kọ́ ojúmọ́.
1: Ẹ̀káàrọ̀ sà.
0: Orúkọ yín.
1: Orúkọ mi ni Adéomi Escape ní ọ̀tá ìgbà àkọ́kọ́. Gbogbo ìjínigbé ní ẹ̀lẹ́dẹ́, mo mọ̀ bí àpé Ọlọ́run lè máa kó dìbò àpòfin sí. Mo dẹ̀ tún rọ àwọn olólùfẹ́ Arsenal pé kọ́ ṣe sùúrù. Arsenal ti ta ipá tí wọ́n gan-an ni. Àwọn Ọlọ́run ẹ̀kọ́ ìtàn Adéomi Escape láti àkọ́kọ́.
2: 06251999 ìjọba àpapọ̀ ẹ bá mú kẹ́tọ́ àbò wà lórí kálukú kò ṣe tó àbò nàìjíríà mọ́ o àti jáde gan anybody ọmọ bó ti fẹ́ mọ jáde bá ń ṣe báyìí ètò ààbò kan bá fukun kí sí nàìjíríà a ní rògbò jínigbé mọ́ o ṣé o mú kí ẹ pé ètò ẹ ní tẹnu gbogbo ẹwọ́.
0: 08162519991 ẹ̀lẹ́ ọkọ̀ ojúmọ̀ ẹ̀ka rọ̀.
3: ẹ̀lọ́ ẹ̀ka rọ̀ yẹ́sà ọ̀tápọ̀ láti ilé ìṣẹ̀ra ni o. Àwọn tí mo fẹ́ dá sí ní ọ̀rọ̀ spanigo pẹ̀lú ọ̀rọ̀ psg wọn wò ní kọ́ọ̀pù àná tó mọ̀ kọ́ kọ́ńbáríkà rẹ̀ kí nàìjíríà kó kọ́ńbáríkà tó ọ̀tàpọ̀ láti ilé ìfà ikú ètò sà.
0: ẹ ṣeun ìpè kẹ́dọ́ńdọ́ sí láàárọ̀ tó ní ká tó máa tàtà pínṣẹ̀. ẹ káàárọ̀ ẹ̀ kò jùlọ.
4: ẹ̀lú
0: ẹ ṣeun.
4: ẹ mọ̀ káàárọ̀ sa.
0: ẹ ṣeun orúkọ yín.
4: ẹ kú ètò. orúkọ tèmi ni Abimbola Afolabi Olex láti ọ̀rẹ́.
0: ẹ ṣeun.
4: Ìdí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa ti àwọn olórí wa tí ẹ wà nípò àtẹlọ́rọ́ báyìí tí wọ́n ṣe òfin tí ó mú ìrọ̀rùn báràlú tí wọ́n bá sọ̀fin tó ní márùn báràlú kí wọ́n rántí báwọn náà ń bọ́ àdára wa o irú ẹ tí ẹni ajígbé yẹn láì ní ìsìn ìgbà kan ló wà nípò láìpò agbára jẹ́ pé bí ọgọ́rùn-ún sọ́jà bí ọgọ́rùn-ún ọlọ́pàá ló máa tẹ̀lé lọ́jọ́ òní báyìí nìsín òní kan dá lọ àtìyàwó àtọmọ wọn kì í balẹ̀ wọn gbé lọ kí wọ́n tà kí wọ́n ṣe o ẹ ṣe ẹkọ ètò.
0: Ẹjẹ́ máa fi ẹsẹ̀ lọ láàárọ̀ tó ní ká máa fi sàtà pínṣẹ̀. Yóò kò tún di ọjọ́ Sunday àtọjọ́ Saturday tó ń bọ̀ tẹ́tù máa darapọ̀ máwọn akẹgbẹ́ mi. Lórí kíka ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tá a pè ní etí yín mélòó láti ìkànnì Adaba 88.9. Ẹ má sì gbàgbé wípé kíka ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa yóò tún máa tẹ̀ wájú lọ́la náà tó bá ti dago mẹ́sàn-án lórí ìkànnì Adaba FM pẹ̀lú bí ọdún Káyọ̀dé. Títí ìgbà náà mo kí wa pé a kò sinmi ológo tòní o iṣẹ́ wa ò ní dìṣẹ́ lásìkò ìdùmarè ẹ kú kalẹ̀.

0: Live is good on Adaba FM.
1: Ajẹ́ kí a máa tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ìyọpọ̀ ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn ó di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba ìlà fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò nulé. Fóònù ni o, lápútọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas ni o,
2: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀, tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: kínní. Kí wọ́n má ṣe láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pé ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà àwọn àmọ́sàn yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà á, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú la mọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọ̀n fún láti san ìkíní kejì tó bá ti san tán, a wà gbé ọjà yẹn fún wọn, wọ́n a mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
1: Kí ni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílé àpẹẹrẹ tí gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mú fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí?
3: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
2: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekú ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
4: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
1: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó o lè bàdẹ́ tí ó ní dúkìá.
5: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
6: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Nínú gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
5: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
6: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
5: CDCare, CDCARE, Application Àṣírí Ọ̀la ni. Níbi tó ti rẹ ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó èlò tó bá rà fódi oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
6: Irọ́ ni o.
5: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
6: O sì ríru èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
5: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí website wa CD.

Àdàbáyọ lókèrè ó dàbí òṣùmọ̀rì ẹgbà gbèjé ra wọlé parapọ̀ mọ́lẹ̀ tó sì pa adé orí ọ̀kẹ́ ọ̀jọ́ tẹyẹkẹyẹ àdàbà yí gbéra ó gba pọ̀ kíní láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ ó sẹ́ ó nílẹ̀ amú òtútù àwọn alálára àgbà ń dá àdàbà 88.9 FM.

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akika bo sori eto imole esin yi ti egbe awon akeko muslimi nile nigeria eka ti ipinle ondo ti won se onigbowo re eni ti o mo ba wa soro olohun fun toni awon na ni amir mssn ondo state area unit on ti won si mo ba wa soro le lori oni eko ti odun ile ya to ko wa e mo ba wa ka lo bismillah
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسول الله وبعد أدوكي فون الله وبعد الله أبا توفي إسوة أبولة توفي بوين كوكاوة توفي سوة سوة توني كي أسوكي يكو تسوجي من كوكاوة توني كي أجوي نكو تنباوا لا يكو باوا لا ي أبا إني أبا تي أدوكي فون abi olorun ba na ninu anu e ko jojo re ko ma se le ni oka to ku badagbe fun ni kokan wa aki gbogbo on to nje muslimi lori le de wa lapapo ati ka kiri agbaye ni papa julo ni ipinle wa ni Ondo state ni bi ti a wa yi aki wa pe aku odun ileya eleyi ti o se n kase nile were were yi odun ileya todun yi tolorun ba ni ko soju emi wa kolorun ko jojo re ko ma se igba gbogbo gbiyanju wa nibe ko gba ni ibada fun wa ko wa je oja si pe odun yi ko ma je odun ayo ko ma je odun idunu fun nkan kan wa dale ko mo wa se le ni opin fun wa o aki gbogbo lori elesin nibi kibi kaakiri ni gbogbo korokan du ipinle ondo ati orile ede wa nigeria kaakiri lapapo wi pe alaafia olohun irorun olohun ike olohun ko ma se jeje nkan kan wa awon ma yayin na ni ba ti se ma wa nijo mejo mejo eleyi ti a ma n pe ra wa sakiyesi ta si ma n bara wa soro láti tara wa jí lara wa lóǹgbẹ lara wa ní lọ́yẹ̀ lórí kókó ọ̀rọ̀ pàtàkì eléyìí tí ń ṣe ọ̀rọ̀ nípa ẹ̀sìn islam eléyìí tí ọba dẹ́dà tó fi ran wa.
2: ọmọ akẹ́kọ̀ọ́ mùsùlùmí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí lórílẹ̀‐èdè nàìjíríà káàkiri ìpínlẹ̀ ondo eléyìí tí a mọ̀ sí muslim students society of nigeria ondo state area unit àwa náà ni a ní ká tó ń gbà yín nímọ̀ràn lénìí nílé àkókò ìkébé àti tí máa ń ṣe ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ paa lórí ọ̀rọ̀ iléyà ilé tí ó sẹ̀ ń kọjá yìí òun náà ni a ní kí a tara wa jí kí ara ra wa létílé lórí kó má jẹ́ pé gbogbo ẹ̀ lórí ìyàtọ̀ ètò ọdún ni oṣù wa ti lọ òun náà nìyí bí bẹ́ẹ̀ kọ́ ká jẹ́ kí ẹ̀kọ́ ti iléyà kọ́ wa ká jẹ́ kí ó máa bẹ lókàn aya wa títí lọ́kàn rí kése ọ̀kan pàtàkì nínú nǹkan tí a ò gbọdọ̀ má nínú bà tá a bá ń sọ̀rọ̀ nípa iléyà òun náà ni ìpayà ọlọ́run àwọn rántí wípé tí kìí bá ṣe ìpayà ọlọ́run kò sí tí ó máa jẹ ọdún kò sí tí ó máa jẹ iléyà lénìí ìpayà ọlọ́run báyìí tó ń jẹ ọdún yìí tó ń jẹ kó lapa yìí tó bí iléyà yìí òun náà ní kẹmí àti ẹyin ká gbìyànjú àti ṣàlóògùn ká sì gbìyànjú àti kọ́lẹ́kọ̀ọ́ ká gbìyànjú àti yàn láàyò ká jẹ́ kí eléyìí kó wà nínú ìwà nínú ìṣe nínú ọ̀rọ̀ àti nínú ìgbésí ayé wa gbogbo ní gbogbo ìgbà kó lè bá a dàbí ẹni pé ọ̀rọ̀ wa yóò padà já sí ọdún ọ̀rọ̀ wa yóò padà já sí ọpẹ́ ọ̀rọ̀ wa yóò padà já sí ìdùnnú níkẹyìn ọ̀rọ̀ pàápàá nígbà tá a bá kú nílé àlàyé ní báyìí kí là ń pè ní ìpayà ọlọ́run ọba eléyìí tá a mọ̀ sí takò wàhálà a rí pé kò sí nǹkan míì eléyìí tí wọ́n ń pè ní ìpayà ọlọ́run bí kò ṣe ká tẹ̀lé kí lọ́lọ́run bá fẹ́ ká jìnà sí kí lọ́lọ́run bá kí lọ́lọ́run bá lólé wa sá lè lórí pàápàá jùlọ ká ṣiṣẹ́ níbàámu sí òfin ọlọ́run ká ṣiṣẹ́ káwó wà níbàámu sí àṣẹ rẹ̀ àbá wa ní bìtọ́ ní kọ́lá kọ́mọ́ sábà wáyé ọdún sí bàbá náà wọ́n jẹ́ kó yọ abẹ́ pé alùpàkùwà wà lákọ́ọ̀kùnrin ìtẹ̀lé definition tó ga jù tó dágbára jù tó sì nítumọ̀ jù nínú àwọn definition tí a máa ń fún takuwa ọ̀kan nínú ẹ̀ òun náà ní eléyìí tí a fọ́ wa ní kọ́lá kọ́mọ́ sábà wáyé ọdún sí bàbá náà ọ̀kan àgbàlagbà nínú àwọn bàbá àgbàlagbà nínú àwọn ẹni àkọ́kọ́ tó ń jẹ aṣíwájú ẹ̀sìn nínú islam àwọn náà ni bàbá yìí ọ̀kan nínú àwọn pàlẹ́fà tó rẹ́lẹ́yìn àmì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ àwọn náà ni wọ̀nyí tí wọ́n sọ fún wa takuwa ìbẹ̀rù ọlọ́run kan sọ fún wa ẹ̀kọ́ wa wọ́n ní tí a mọ̀ sí takuwa òun náà ni kó yá sí pé ká bẹ̀rù ọba tó gbangban ọba tó tóbi jù lọ́ba tó bù wáyà wàláhàmà bìtànṣẹ́ ká ti fẹ́ pẹ̀lú nǹkan tó yá sí pé ọlọ́run ọba yìí tó sọ kalẹ̀ yẹnì pé síra rẹ̀ òun náà ni ká ti wù wá ká fi ṣiṣẹ́ ṣe ká ní ayọ̀ ọkàn lórí ìwọ̀nba kékeré ilé tí bá ń bẹ lọ́wọ́ wa kó wáyà sí pé ní tó wọ́wọ́ tó a máa fi gbogbo ká a máa fi gbogbo fa bákan náà wálé sí dáadáa lórí yàmẹ́ lọ́wọ́ bíyẹn ká wá jẹ́ni tí ó máa nípalẹ̀ mọ́ sí ọjọ́ tárìnrìn àjò àrèmá bọ̀ kọjá sí pé à ń palẹ̀ mọ́ fún ọjọ́ yìí ìpè ọjọ́ kan ń bọ̀ tá padà palẹ̀ ọlọ́run ẹ̀dá wa àfa wa ní wọ́n jẹ́ kó yọ àwọn tá a lè fi lólùfẹ́ ọlọ́run àwọn tí a ti fún máa ń fáyà wọn máa ń bẹ̀rù ọlọ́run níbi ìyá rẹ̀ wípé ó lè fi ìyá rẹ̀ jẹ, wọ́n máa fi ìyá rẹ̀ jẹ àwọn pẹ̀tẹ́rìkùmọ̀yọ̀rọ̀ fún ẹ̀mìnàlẹ́hàdì yìí nípa tó ẹ pé wọ́n máa ń tara bẹ́ẹ̀ pani tí ọlọ́run ọba ní kí wọ́n pàṣẹ nínú àwọn iṣẹ́ nínú àwọn ìwà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa torí bẹ́ẹ̀ pàṣẹ fún wọn débẹ̀. Wọ́n ẹ̀dún náà máa ń tà fún pẹ̀tẹ́rìkì máa jáde tí wọ́n sì máa ń ran kàánú rẹ̀ lórí gbígbàgbọ́ lórí àwọn kàbí alẹ́ tó Muhammad Sallam tó mú wá fún wọn. Àwọn tó máa ń ran kan àánú ọlọ́run tí wọ́n máa ń tara bẹ́ẹ̀ ṣe kí ni gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run bá dẹ̀ dá àwọn làmà fi fáyọ̀ ọlọ́run. Kódà bẹ́ẹ̀ náà ló ti já sí pé àbáwọn ọmọdún náà gbà pé àwọn náà jẹ́ kọ́ yíwa nígbà tí wọ́n sàlàyé nípa tí wọ́n pèlè ìbẹ̀rù ọlọ́run. Àwọn jẹ́ kó yá pé lẹ́sẹ̀ sáàkì wà láti ṣiṣẹ́ nínú ha. N tá ń pè níbẹ̀rù ọlọ́run tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí ò ní ìtàn ṣe kì í ṣe kíkà fún gbogbo ọjọ́ ayé wa ká fi gbà wẹ̀. O náà ń pè nípa ẹ̀yọ ọlọ́run o. Wọ̀làbẹ̀ kì í yẹni láì kí í ṣe pé ká fi gbogbo ìgbà ìṣẹ̀mí wa ká fi ṣẹ́nákúlà lóru kójá sí pé gbogbo eléyìí kọ́ ni wọ́n pè nípa ẹ̀yọ ọlọ́run o. Pàtàkì lé tó fi máa bẹ̀rẹ̀ dáre. Ká da méjèèjì papọ̀ mára wọn eléyìí n tí wọ́n ń pè nípa ẹ̀yọ ọlọ́run ọba lọ́dọ̀ tí wọ́n òun náà ní pé kójá sí pé tẹ́kùmá hàrùmọ̀lá n tó lọ́wọ́ bá ti léwò káwọn náà fi kí ni ká pàṣẹ. Wàá dà máa sọ̀rọ̀ lọ́la n tó lọ́wọ́ bá ti ní pàtàkì káwọn náà fi kí ni ká lè fa pàtàkì ẹ̀. Ẹni tó lọ́wọ́ bá bá wá ṣe ní rọrùn fún fama rúṣì kọba rẹ̀ dáre ká fáyírán. Ẹni tó lọ́wọ́ bá wá ṣe ní rọrùn fún tó lọ́wọ́ ní orí rọrùn fún yẹni pé tó lè dá méjèèjì takọ́kọ́ ní papọ̀. Ó páyà ọlọ́run tó lọ́wọ́ ní kó ṣe náà ló ń ṣe. Ó páyà ọlọ́run tó lọ́wọ́ ní kó jìnnà sí jìnnà sí lẹ́yìn bẹ́ẹ̀ lọ́wọ́ tó wá sí àwọn tí olóore ní ìṣúná ọlọ́run. Ó láǹfààní kókó fa okó gbà wẹ̀ lọ́sàn-án kó ṣe náà fúnlá lóru àti bẹ́ẹ̀ lọ. Bàbá wa ó mọ́ gbìnà láti wọn nípa wa fáyọ̀ ìran lápá ẹ̀. Eléyìí yóò máa jẹ́ orí lórí orí dáadáa lórí dáadáa ni. Ló fi já sí pé ká páyà ọlọ́run nǹkan tó ṣe pàtàkì ní ìṣe sí ayé ọmọ nìyẹn. Ṣé làwọn nǹkan tó jẹ́ oríṣẹ́ pàtàkì fún ọmọ nìyẹn láti páyà rẹ̀? Ká má gbàgbé nígbà tó lọ́wọ́ balẹ̀ dáńtọ́ fún wa nípa aléyá fún lára rẹ̀. Ó jẹ́ kó yọ abẹ́ẹ̀pẹ́ lẹ́zọ̀nà lọ́la àdàmú wàlá dèmà húwà. Ọlọ́wọ́ báyìí jẹ́ kó yọ abẹ́ẹ̀pẹ́ lẹ́yìnlá lọ́la àlámù wàlá dèmà húwà. Ọlọ́wọ́ bá ń jẹ́ kó yọ abẹ́ẹ̀pẹ́ ẹran lẹ́yà tẹ ẹ pa ẹgbẹ́ rẹ̀ ò ní dọ̀dọ̀ ọlọ́run. Bẹ́ẹ̀ lọ́wọ́ bá ò ní bá ń jẹ nínú ẹran rẹ̀ o. Wàlá kì í yànnà lóhùn ọ̀sẹ̀ tí wà nìkan. N tọ́ lọ́wọ́ bá fẹ́ lò lórí pẹ́ ẹran lẹ́yà kò ju kíni kò ju paya rẹ̀ lọ. Aṣọ tuntun tẹ́ ra ẹ̀yin náà lẹ́wọ́ o. Ilé ẹlẹ́yà tẹ́ lọ ẹ̀yin lẹ́lọ́ pàdé àwọn ẹbí lẹ́lọ́ pàdé ọ̀rẹ́ lẹ́lọ́ pàdé ojúlù mọ̀ yín o. Kì í ṣe pé ẹ fẹ́ lọ pàdé kankan mí o. Ẹran tẹ́ ṣe pa ni ọlọ́run bá ò ní mú jẹ o. Bẹ́ẹ̀ ni kò ní bá ń jẹ ẹran. Ṣùgbọ́n tí ọlọ́run bá fẹ́ lò fún gbogbo tí ọlọ́run bá bùkátà sí látara léyá tó gògò tó tóbi tó sì nípa púpọ̀ níwájú ọlọ́run mọ́lẹ́dà fún ẹni tó kẹjẹ ni tó páyọ̀ ọlọ́run. Kí làwọn kan tí ó sọ ní pàtàkì fún ìmí àtẹ̀yìn láti páyọ̀ ọlọ́run? Ẹ jẹ́ ká ní nǹkan bíi mẹ́rin àti márùn-ún sí wa nínú tó jẹ́ pàtàkì tí èmi àtẹ̀yìn ká yẹn ìpáyọ̀ ọlọ́run ká yẹn láàyò. Àkọ́kọ́ òun ni pé ìpáyọ̀ ọlọ́run báyìí òun náà ni wà tí ó tẹ̀lé lálẹ́ wa nínú ọ̀la àkìrẹ́yìn. Òun ni wáàsí kan àsọ́lẹ̀ kan ìpèníṣà kíyèsí kan tó lọ́run bá ti máa ń fi tó ti máa ń pe àkíyèsí ọmọ aráyé sí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ aráyé títí dé ìkànnì rẹ̀. Ìyẹn ni pé láti ìgbà ló ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn òṣìṣẹ́ rẹ̀ di títí lórí ìkànnì nínú àwọn òṣìṣẹ́. Tó fi jáde pé ta bá lọ òun náà sọ̀rọ̀ náà fọ́nrán sílọ̀ tó ń zá ọlọ́run bá ní wàlá pẹ̀lú wàṣẹ́ wàyáàkùn kódà bẹ́ẹ̀ lásọ́lásọ́ lè fún yín náà nínú àlùkòrá ni yín pé àdìtàkùnlá ẹ̀jẹ̀ ní tí ó payà ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ọlọ́run bá fi ìdílé múlẹ̀ ìpè bẹ́ẹ̀ ló ti ṣe ilé láti pẹ̀lẹ̀ tètè wá. Bẹ́ẹ̀ lọ́lọ́run bá tó ń sọ fún ọ́nà ààyè nínú ààyè nínú sùúrù ayé kan náà níbẹ̀rẹ̀ rẹ̀ pé ayọ̀ ya gbogbo yín làpẹ̀ wípé kẹ́ ẹgbẹ́ ni tí ó pààyà ọlọ́run ọba tó da yín tó da yín látara ẹ̀mí kan tuntun lọ́sí pé látara ẹ̀mí kan tuntun náà ló ti dá ìyàwó ló ti wáá gbé gbogbo yín dìde látara àwọn méjèèjì. Nínú ayé ayé kan wọ́n so ẹ̀mí jìnnà ọlọ́run bá kò yí pé kábẹ̀rù ọlọ́run ló fi jáde pé ọlọ́run tó sọ ní ọwọ́ parí ayé pé wàtàkùn lẹ́hẹ́ alẹ́tọ̀ọ̀tà lófijáde tó ṣe pàtàkì kéèmì àtẹ̀jẹ́ ní kájẹ́ ní tí ó payọ̀ ọlọ́run. Ìyẹn nìkan kọ́ tá a bá wò nínú tó sọ ọ́ di pàtàkì mọ́ wa lọ́wọ́ kájẹ́ ní tí ó payọ̀ ọlọ́run. Òun náà ni pé ìpayọ̀ ọlọ́run bá táwọn sọ nípa rẹ̀ yìí òun náà ni wá ṣe pàtàkì táwọn ànábì ọlọ́run tí ó mọ́ máa ń gbé ayé wọn sí. Pàápàá jùlọ àní Màhámà sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ̀ sẹ́lẹ̀m wá sí tó ṣe pẹ̀lú àwọn àlùmọ́ rẹ̀ òun náà nílé nígbà tó ń sọ bẹ́ẹ̀ pé ò ṣeékùn bíi tẹ́kù wàlúdá wàsáàmà wàtọ́há. Àrẹ́bí sọ sọ́lá ń jẹ́ kó yára ìpè mú ṣàṣọ́lẹ̀ fún ní mo kì í ní lọ́ọ̀mù síwájú fún ibi tẹ́kù wàlá ẹjẹ́ ni tí ó pààyà ọlọ́run. ọ̀sán àwọn àtọ́ ha ẹ máa gbọ́rọ̀ sáwọn aláṣẹyìn lẹ́nu kẹ́ sì máa tẹ̀lé àṣẹ wọn wọ̀n ẹ̀ká náà habitat náà fi ṣíyàn kódà kò jásí pé ní tàbí sí aláṣẹyìn lórí ẹnìkan tó ń jásí pò yẹ pẹ̀lẹ́ láàrin ẹnìkan tí jásí pé ẹnu rẹ̀ tọ́rọ̀ ní tàbí láti dé kan tí ò ní túmọ̀ láti mú jáde wá ẹgbẹ̀rún jíkẹ́ rí pé ń gbọ́rọ̀ sí lẹ́nu kẹ́ sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ tó fi jásí pé wá àti tí àná sọ sọ́nà tó náà máa ń ṣe ní gbogbo ìgbà kódà kò sí àwùjọ kan táwọn ibi fẹ́ ṣe wá àtàgbé bẹ́ẹ̀ àkíyèsí tí ò kún tẹnu mọ́ ọ̀rọ̀ ìpayà ọlọ́run bákan náà òun náà ló ti jásí pé ní tí gbogbo àwọn àmẹ́bí ọlọ́run pátá táwọn náà máa ń gbélé ayé wọn sì mú àṣì àti sọ lọ́rọ̀ òun nílé tó fi jásí pé tá a bá lọ́wọ́ sọ́nà tó ṣùwárá ọlọ́run bá fi àṣírí tó pọ̀ lórí eléyìí ó fi hàn fún wa ní pàtàkì nígbà tí ọlọ́run bá sọ fún wa nípa ànádì nóhùn ọlọ́run bá ní ọlọ́run bá sọ fún wa nípa ànádì nóhùn pé kẹ́lẹ́ rẹ ti kọ ọmọ nóhùn lẹ́nu tẹ̀lé àwọn ìjọ nóhùn wọ́n pe àwọn òṣìṣẹ́ wọ́n pè wọ́n nírọ̀ èdè kọ́nà láwọn máa ń kọmọ nóhùn àlùdàtì àtàkó nígbà tó máa yá wọn dáadáa rán sí wọn ti ṣe nóhùn ànádì nóhùn tó sọ fún àlùdàtì àtàkó kí ló dé ẹ̀yẹn páyà ọlọ́run ni tí la fẹ́ lò ní òní pé kí ni nóhùn tẹnumọ́ tó sì ń pèpè kí ni ó ń pèpè tó ń ṣe wá ìṣẹ̀lẹ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ó náà ni pé alẹ́ tàtàkó kí ló dé tẹ̀ ẹ̀yẹn páyà ọlọ́run ìyẹn nípa kọ́ ọlọ́run bá sọ fún wa nípa ànádì háájí nígbà tó yẹ pé ó ń jẹ́ pé ẹ̀rẹ́pẹ́ àwọn ìjọ háájí àwọn náà ti jẹ́ni fi ń pe àwọn òṣìṣẹ́ ọlọ́run bá nírọ́ ìsìnkọ́lá la máa ọkọ̀ mọ̀ hóòlù alẹ́ tàtàkó nígbà tó máa yá wọn ti ń ṣe hóòlù ìjà ànádì hóòlù tó náà sọ fún wa pé ẹ ní jẹni tí ó páyọ náà bó ṣe wá sọ nípa ọgbọ àwọn ànábì tó kù òun náà lélẹ òun náà lélẹ tó fi jáde pé lẹnu ọba fẹrẹfẹ yìí ó tó ní nǹkan tí nàá tẹni kìlọ bẹẹ pé wá àṣìtọ́ lọ́wọ́ bá fún ara rẹ ṣe wá àṣìtọ́ lọ́wọ́ bá ní kí àwọn ànábì rẹ ṣe fún wa kí ló dé tí ò ní jẹ́ pàtàkì fún ìní àṣeyìn láti lò mí lórí ká sì jẹni tí ó ṣe àgbéyẹ̀wò ká sì jẹni tí ó mú wàṣí náà wá sí ìrùsẹ̀ kí wá láwọn èrè kí láwọn àǹfààní tá a máa rí tá a bá jẹni tó páyọ̀ náà ẹ jẹ́ káwọn obìnrin mélòó kan nínú èrèǹjẹ tó pọ̀ èrèǹjẹ tí ò lẹ́gbẹ́ òun náà la máa rí tá a bá jẹni tó páyọ̀ náà àá sọ díẹ̀ níbẹ̀ la máa dákẹ́ àkọ́kọ́ ẹni tí bá ń páyọ̀ náà ó máa jẹ́ ọ̀nà àbáyọ fún un ní gbogbo ìbànújẹ́ tó bá dé balayé bẹ́ẹ̀ ló máa jẹ́ kí ìjẹ́ ẹ̀mú kọjá sí rọrùn fún un lójú ọlọ́run máa ń jẹ́ pé ẹgbẹ́ pẹ́ẹ́ni tó bá páyà ọ̀hún tó bá páyà ọlọ́run tó páyà àlá ẹ̀jẹ̀ ńlá máa fọ́jà ọlọ́run bá máa mú ọ̀nà àbáyọ fún gbogbo tí máa ń jẹ́ ìbànújẹ́ ayé tó bá dùnú kọ́ wọ̀nyẹ sókò fún mìíràn ṣẹlẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run bá sì máa pèsè fún un lọ́nà tó ń gan òró kan tó ń gan òró ló tó ń gan òrò tí ebi kò sí bẹ̀rù ọlọ́run ló fà á lẹ́yìn tá a ti ń gbẹ̀yìn ṣòwò ebi kò sí bẹ̀rù ọlọ́run ló fà á lẹ́yìn tá a ti ń gbẹ̀yìn pa ebi kò sí bẹ̀rù ọlọ́run ló fà á lónìí tá a ti ń gbẹ̀yìn pa mọ́ nítorí pàfẹ́ gbowó lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ nítorí pé àwọn ọmọ pé bó làwọn ti fẹ́ déèyàn láyé àwa ò náà ní báwo ni àwọn ti fẹ́ rí owó bá a ti fẹ́ déèyàn láyé làwa ń ronú àwa ò náà ní ìdààmú ìpòrò àti wàhálà táwọn ojú ìdùnnú tiwa ìrọ̀rùn tiwa ò làwa ń lépa wọn làwọn wálé lára ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ páyà ni tẹ bá bẹ̀rù ni tẹ ẹgbẹ́ni lẹ́nu gba pa nítorí pẹpẹ ńláre tẹ ẹgbẹ́ni lẹ́nu pa mọ́ nítorí pẹ́yìn fẹ́ déèyàn ṣáájú pé ẹ̀yìn ti bẹ̀rù ọlọ́run bá fi ń lògbà tẹ ní àdìọ tẹ ní ìtẹlọrùn lórí bàbá kékeré tá a fún yín yẹ sókò mílíọnù ẹgbẹta àti a máa pèsè fáyín náà lọnà tí a tún pèsè sí kíni tẹ ẹka tí ẹrú kan ó dàrú sí àtúntò làárọ ọlọrun bá ní wọléwà ní àwọn kọrọ àmàlẹ wọn tákù tí wọn tó àwọn aráàlú yìí tá a bá lọ jẹni tó gbàgbọ ní ọlọrun ni tí wọn sì ń bẹrù rẹ lẹfàtàlá rí bàbá fásitì sanna àbá sílẹkùn àbáríkà sílẹ fún wa láti sánmà wàhálì kódà láti inú ilé wà láti nǹkan dẹbu wa fàtúnà fún jùmọ kánú ẹsẹ bọọlù ṣùgbọn dípò bẹẹ ìrọ ni wọn bẹrẹ sí ní pé ọrọ náà ṣe ni wọn bẹrẹ sí ní mọlọrun bá nírọ tí wọn sì pé ọlọrun bá fi bẹẹ tó ti wá fọwọ nira rẹ kò fi dá wọn mú láti ń pè ní àtẹyìn náà ṣàkíyèsí pé kọlọ wọn fọwọ nira rẹ gbá wa mú nínú nǹkan tá a máa ṣe tọ́lọ́wọ̀n kí ní padà fọwọ́ ìnira rẹ̀ gbá wa mú òun ni pé ká kẹ́kọ̀ọ́ látara léyà tó kọjá ká jẹni tó máa níbẹ̀rù ọlọ́run tó máa páyọ̀ ọlọ́run kódà nínú àwọn àǹfààní tá a máa rí látara pa páyọ̀ ọlọ́run òun náà ní pé ọlọ́run bá lẹ́la ń jẹ́ kó yé wa. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà lọ́kọ̀ hàn sọ́tò lọ́rọ̀ ọlọ́run bá nílẹ̀ àwọn a máa jẹni tí ó máa rántí ọlọrun nígbà náà ojú wọn wà nílà kedere ìyẹn ni pé kódà gbẹyà kan tó wọnú ayà mi nínú sílọtà lè mọràn ọlọrun bá ní tẹsíṣirò tẹ ẹ bá jẹni tí ń ṣe sòrò wọ tẹtẹkù tẹsí jẹni tí ń páyà ọlọrun lẹyìn dúrókò mú kẹyìn dúrókò mú ṣẹyà ni ìyẹn ni pé aburú kan ò ní etí kankan nínú àwọn ètí wọn aburú kankan ò ní wọn abáyé látara ètí wọn àìdílọ ẹ̀ka lọ́dún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká wo àwọn àṣẹ Ọlọ́run máa tó pa wá. Má mo tí mọ́sàgbèrè tọ́lọ́run bá béèrè lọ́wọ́ wa, ẹ dákun kí láǹfààní tó fẹ́ sí Kọ́lọ́run débí torí tiwa ni. Ká bẹ̀rù Ọlọ́run ká máa wọn àǹfààní òun níṣẹ́ ṣe báwa náà ló máa wúlò fún. Eléyìí máa já wọn èrè, ó sì máa já wọn àǹfààní ká máa rí ta bá jẹni tó bẹ̀rù Ọlọ́run. Tá a tẹ̀lé àṣẹ rẹ̀ tá a sì pa òfin rẹ̀ mọ́. Ìyẹn nìkan kọ́ nínú sura mi, Ọlọ́run báyìí là ń jẹ́ kó yọ bẹ́ẹ̀ fún wa sẹ́rẹ̀ hó ìlànà tó ti yàn rọ̀bíkùn. Ẹ̀sára pàǹtìtì, ẹ̀sáré ẹ̀sára tàṣà lọ síbi wá foríjì Ọlọ́run bá yín wàjá nàta ìdó àṣànà wa. Kí ẹ lọ gbọ́ yín pé àjẹ́nà Ọlọ́run àìdó àṣànà wa gbàrà jọ. Tìbútò oró sánmà tilẹ̀ ó gba yìí ó gba tìbútò oró sánmà tilẹ̀ ni bá a ṣe bó ṣe wá tóbi tó yìí ó jìkà sọ̀rọ̀ ìtàkì àwọn olùpáyọ̀ náà balàbí sílẹ̀ fún. Lóbi jásí pé kèmi àti ẹ̀yìn kájẹ́ ni tí ó kẹ́kọ̀ọ́ tí ó sì lọ kọ́gbọ́n látara ìbẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run ṣe pàtàkì nínú ti gbèsè ayé ọmọ nìyẹn. Àwọn tí ó jẹ́ tí ó bẹ̀rù Ọlọ́run làwọn náà wọn làwọn fíjáde pé wọ́n ṣe kí ni wọ́n pa òfin Ọlọ́run bá mọ́. Lára àwọn èrè fíjáde pé a máa rí látara ìbẹ̀rù Ọlọ́run ni pé àwọn olùbẹ̀rù Ọlọ́run àwọn náà ni wọ́n máa lò yá ọ̀dá tí wọ́n máa pọ̀rọ̀mù náà. Àwọn lẹ́ni pàtàkì tọ́lọ́run bá òye sí tọ́lọ́run bá pọ́n lé àwọn náà ni wọ́n pàtàkì níwájú Ọlọ́run. Lójú ayé lójú aráyé wọ́n lè jẹni tí ò rasọ̀wọ̀ wọ́n lè jẹni tí ò ń jẹjẹ wọ́n lè jẹni tí ò nípò wọ́n lè jẹni tí ò déèyàn wọ́n lè jẹni tí ò já máa kàn ṣùgbọ́n níwájú ọba tó ní wá àwọn lẹ́ni pàtàkì níwájú rẹ̀. Lọ́lọ́ bá tún jẹ́ kó yọ abẹ́rẹ́ pé àwọn lẹ́ni náà ṣe ti pé aláà Ọlọ́run bá ní kẹ́ gbọ́ iná ò lè yà ìlà. Àwọn tí wọ́n jẹ́ ààyò Ọlọ́run tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run tí wọ́n jẹ́ ẹni tọ́lọ́run là fọ́ fún àárẹ̀ kò ní sí ìbẹ̀rù fún wọn wọlé ọmọ ìfàná bẹ́ẹ̀ ni wọn ìbànújẹ́. Lẹ́dínà àmọ́nù àwọn wo la ń sọ nípa wọn ọ̀nà lẹ́dínà àmọ́nù àwọn tó gbàgbọ́ nínú Ọlọ́run ọ̀kẹ́ànù yẹtà kọ́wọ̀ tí wọ́n ti ń pẹ̀lú rẹ̀ wọ́n gbàgbọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rù àwọn wọ̀nyí náà làwọn táwọn sọ nípa wọn. Kódà nínú àyà mi Ọlọ́run bá jẹ́ kó yẹ bẹ́ẹ̀ pé wọ́n lọ́ wọlé yóò tẹ̀kẹ́. Ó pọ̀ nínú àwọn àyà Ọlọ́run bá ti sọ nípa ẹ̀dínà lọ́pọ̀ hàn pé àwọn olùbẹ̀rù Ọlọ́run àwọn náà ni àyè Ọlọ́run àwọn náà ni Ọlọ́run bá òyìnbó mú sí. Àwọn tá a sọ nípa àwọn yìí tí wọ́n jẹ́ olùpáyọ̀ Ọlọ́run Ọlọ́run a máa tara ìbẹ̀rù rẹ̀ a máa jẹ́ kí ohun gbogbo kó bọ́ sí rọrùn fún wọn. Pàápàá yóò san bá jí ọmọ akẹ́kọ̀ọ́ a máa jẹ́ kí àlékún ìmọ̀ kojú kó jẹ́ ti wọn. Ọmọ akẹ́kọ̀ọ́ nílò ògùn sọ yìí kò nílò ohun kankan ju kó se kí ni kó jẹ́ ni tí ó bẹ̀rù Ọlọ́run àwọn. Oníṣòwò nílò ògùn tájà ju kó jẹ́ ni tí ó se kí ni tí ó bẹ̀rù Ọlọ́run àwọn lọ. Bẹ́ẹ̀ ló ní sí owó nílò kí ni kò nílò àwúre ju kó jẹ́ ni tí ó se kí ni tí ó bẹ̀rù Ọlọ́run àwọn lọ. Ló fi jásí pé tá a bá ti lè ṣe eléyìí Ọlọ́run bá ti mọ mọ́ ọ̀nà àbáyọ wa fún wa. Ọlọ́run bá ti háyà ń sọ fún wa ní sọ́ọ̀sì ẹ̀bá kọ́ra ìpè wa ṣàkùlà ẹ̀páyọ̀ Ọlọ́run. Wọ́n yọ ní mokùn lọ. Tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá máa fi máa màyín. A máa ṣàyẹ̀kọ́ fún tẹ́ ẹ̀ mà a máa fi màyín tí wọ́n àti ìkọyìn gan a máa fi kọyìn. Òwò tẹ́ ẹ ṣe tí a sì pé ẹ ṣe òwò tẹ́ ẹ ti ẹ̀ tí ì ṣe gan Ọlọ́run bá máa fi àlùbáríkà sí. Èyí tẹ́ ń ṣe lọ́wọ́ Ọlọ́run bá máa fi àlùbáríkà sí. Iṣẹ́ tẹ̀ ń kọ́ Ọlọ́run bá ọdún máa dá àlùbáríkà. Bákan náà kò lọ yẹ pé wọ́n lóbi jásí pé ọmọ ìyá mi alápàdé ẹ jẹ́ ká lọ gbọ́ yé gbogbo ìtẹ́jú sí mi lásìkò yìí gbogbo ẹni tó ń gbọ́rọ̀ mi nítorí àkókò yìí ká lọ gbọ́ yé fi ẹ̀kọ́ kan pàtàkì tá a fẹ́ kọ́ látara léyà. Ó kọjá apá fẹ́ wọṣọ tuntun ó kọjá apá fẹ́ jẹran ńlá ó kọjá apá ẹran olè ní fẹ́ rà ó kọjá pé báwo lèmi ti fẹ́ rìn tèmi láti fẹ́ lọlé ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí kò jẹ́ ká kẹ́kọ̀ọ́ ká jẹni tí ó páyọ̀ lọ tá a ti gbàgbé ká rán wa létí. Níbi tí ayá ìkan nínú àwọn ẹni ìrìtànà pàápàá jùlọ àwọn pàdé ìpàdé ìyàn sọ̀sẹ́lám àbá ọmọ ẹni tó jáde pé nígbà ayé tiẹ̀ nígbà tó ń jẹ́ kọ̀lẹ́fà nígbà tó ń jẹ́ gọ́vnà ní tó bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri lóru ọjọ́ kan tó ń wádìí tó ń wo kí ló ń ṣẹlẹ̀ láàrin ìlú. Níbẹ̀ ló ti ń gbọ́ títí ìyá tọmọ kan tí ń takùrọ̀sọ láàrin ara wọn. Ìyá ń pe ọmọ rẹ̀ sákíyèsí pé rí ọmọ mi. Ní báyìí ohun tó kàn ní pé dìde wàrà yìí ta fẹ́ gbé lọ sọ́jà lọ́la tètè wá lọ fomi díẹ̀ sí kó lè ba àdàbẹ́ ni pé yóò pọ̀ díẹ̀ tí èrè wa kó lè ba pọ̀ díẹ̀ sí ju ti àná lọ. Kó lè dàbẹ́ ni pé a máa rówó tó pọ̀ a máa rí mu wá sílé. Ọmọ ń sọ fún ìyá níjọ́ náà wípé ẹ ti gbàgbé ni. Ẹ mọ nǹkan tó ń bí gómìnà wa nínú jù lásìkò yìí ìyẹn ní kí ló ń bí nínú jù kí ni nǹkan tó ń pèpè fún. Ó ní tó bí nínú jù kódà tó tún torí ẹ tó tún ti gbé àwọn ẹkọ kan dìde tí wọn máa torí ẹ wádìí káàkiri ká máa lọ ká máa bọ ìlórí àtọmọ pàlábọ. Ìyẹn ní kí ni nǹkan náà ó ní nǹkan náà ní pé ká jẹni tí a ti pé ó máa máa da lórúkọ máa sàpà. Ìyẹn ni pé ká máa sọ nǹkan kan ká máa sọ di púpọ̀ ká máa fẹ̀rù gbàbọ̀ fún ẹjẹ̀ mọ́ wá bẹ́ẹ̀ kúkúrú ọ̀rọ̀. Ìyá ní tó bá wá rí bẹ́ẹ̀ ó mọ̀rọ̀ ò sí ń bì àwọn ikọ̀ rẹ̀ tó bèrè náà sì sí ń bì pẹ̀lú wa. Orú láwa tí n tó fẹ́ fi ní kíákíá wọn ò lè mọ kílẹ̀ ò tó mọ́ àti tí n ta fẹ́ ṣe àwọn máa gbọ́jà wa lọ sọ́jà á sì gbèrè á sì bèrè lábọ̀. Ìyẹn wa ọmọ ń bá ya sọ̀rọ̀ níjọ́nà tó bí mò Yorùbá sí ń bẹ̀ báwọn ikọ̀ Yorùbá sí ń bẹ̀ sọ́nà ọba dẹ́dá ò sí ń bẹ̀ pẹ̀lú wa ni. Gbogbo tí wọ́n ń sọ yìí wọn mọ̀ pé mò ń fún alára rẹ̀ ọlọ́rọ̀ fún alára rẹ̀ wọn mọ̀ fún gbọ́ wọn mọ̀ pé gbogbo ewu tí wọ́n sọ wọn mọ̀ pé ọwọ́ gọ́vnà ni wọ́n sọ lé lórí ni wọ́n sọ lé lọ́wọ́ lórí bẹ́ẹ̀. nínú àtẹ̀yìntì láti lọ kẹ́kọ̀ọ́ gbogbo ń tàǹtì ní kọ̀rọ̀ táàtì gbàgbé ni pé kedere ló wà níwájú ọlọ́run bá dẹ́dà ní kété tí wọ́n bá ọ̀rọ̀ ní báyìí ìyá gbà fi ọmọ lẹ́nu nígbà tí ilẹ̀ máa ó mọ̀rọ̀ ránṣẹ́ gẹ́gẹ́ bí gómìnà pé ká lọ fi ọmọ níwá kí ló sọ síbẹ̀ ó ní mo bẹ̀rù ọlọ́run bá dẹ́dà látara yìí orí bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run báyìí ọlọ́run bá wá ní kí wọ́n jèrè lè nígbà tí pé ó mọ̀rọ̀ padà pàṣẹ kí wọ́n máa rí pé tọ̀ tó bá ti tọ́tù bá fẹ́ níyàwó ẹni tó máa fẹ́ níyàwó ọ̀nà nídìí ẹni tí màá fẹ́ pọ̀n lé èyí tó ń jásí pé àbálọbábọ̀ rẹ̀ èmi àti ẹ̀yìn náà mà pàápàá nínú àtọ́bá mà nípa ìtẹ̀sílámù dáadáa a máa rí pé látara rẹ̀ ọ̀nà ni ọmọbìnrin abdulaziz ọmọ tí a mà sí ọmọbìnrin abdulaziz tó náà padà wá di ẹni tá a bá pè ní ọkọ̀ nípa karùn-ún tó náà ti ọmọ ara bẹ̀ ọmọ ìjì wá padà wá jáde nítorí fi jásí pé ọlọ́run bá dẹ̀dà ọba tí ò kí ń fi ibi san orí ni ọba tí ò kí ń fi ibi tí kò kí ń fi sẹ̀san fẹ́ni tó bá ń sin dáadáa ni bí bẹ́ẹ̀ kọ́ orin náà ló fi máa ń sẹ̀san orí láyé ń bíra yìí òun náà láti rí ẹ̀san láti rí èrè nípa ìtumọ̀ ìbẹ̀rù ọlọ́run yìí báwo ló ti wá rí lórí bẹ́ẹ̀rù kìí àmà ló fi jásí pé èmi àti ẹ̀yìn kákẹ́kọ̀ọ́ láti bẹ̀ yẹn tó bá yásípa bá lè bẹ̀rù èèyàn tó bẹ́ẹ̀ gbẹ́ tá a ti lè ń wò pé lágbájá ò sí ń bẹ̀ ká máa dosí ń bẹ̀ èyí tí ò bá fẹ́ ká má sí àjásípa gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run bá dẹ́dá tó dá wa tó dá ẹni náà tó dá jù bẹ́ẹ̀ lọ ká jẹ́ ni tí ó bẹ̀rù ọlọ́run ẹ̀kọ́ bẹ̀rù ọlọ́run ó ṣe pàtàkì ní ìṣègbésí ayé mùsùlùmí ẹ̀kọ́ bẹ̀rù ọlọ́run ṣe pàtàkì lórílẹ̀‐èdè wa kó níṣòwò bẹ̀rù ọlọ́run kó bá ló bẹ̀rù ọlọ́run kí ààrẹ ló bẹ̀rù ọlọ́run kí gómìnà bẹ̀rù ọlọ́run kó níṣòwò bẹ̀rù ọlọ́run kí àfa ó bẹ̀rù ọlọ́run kó máa fi owó bẹ̀rù ọlọ́run kí dókítà ó bẹ̀rù ọlọ́run kí gbogbo apáta ká jẹ́ni tó páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run báyìí ló lè mú wa kógo já ló sì lè mú wa láyé já ló sì lè mú wa rí ìrọ̀rùn láyé àti lálùkì àmà wa èyí tá a gbọ́ta wí ọlọ́run ti ṣe wa láǹfààní kọ́lọ́run ló wúlò fún wa á rọ̀ wa ká tó pàdé wa ní ìjòkó wa tó ń bọ̀ ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́run mọ́ pọ̀ wa lókun síwájú àti lákòókò náà
0: wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ẹ jẹ́ ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ìmọ́lẹ̀ ẹ̀sìn ti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí nílẹ̀ nàìjíríà MSSN ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Bóyá fún ìwádìí tàbí ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ ṣe ìrànwọ́ owó láti fi dá sí ètò yìí ẹ lè pe nọ́mbà yìí 08032426989 lẹ́ẹ̀kan sí 08032426989 Máa salaam.
3: Laylatul Qadr khayrun min alfi shahr.

0: مطلع الفجر.
1: Àdàbáyọ lókèrè ó dàbí òṣùmọ̀rì ẹgbàágbèje ìràwọ̀ lè parapọ̀ mọ́lẹ̀ tó sì pa adé orí òkè òjò ti yẹkẹyẹ àdàbà yí gbéra ó gbapọ̀ kíní láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ ó sẹ́ ó nílẹ̀ amú òtútù àwọn alálára àgbà ń dá àdàbà 88.9.

tó dára fojúsọ́nà láti jẹ wọn ọmọ ẹ̀yìn ìdáná. Àkókò àti gbàgbàjọ orí àdúrà. Fi kéré ra bí ọmọ sọ ìmọ̀ta. Tó fẹ́ fipá gbomi jẹ́ kíkan rọ̀ lójú rẹ̀. Lórí ọmọ yóò tún bá tẹ̀rẹ̀ ọ́. Bí a ti ń pàdé Jésù àbí ọmọ ọ̀run. Bíbí ìpàdé àdúrà pàtàkì yóò wáyé ní ọjọ́ Wednesday, ọjọ́ kẹta oṣù kẹfà, June 3rd, 2026, lórí òkè Alábíàmọ̀ Prayer Mountain tó ń bẹ lójú ọ̀nà ìrẹsẹ̀. Ìrẹsẹ̀ nílùú Àkúrẹ́, aago mẹ́jọ òwúrọ̀, 8 AM. Bí ìpàdé àdúrà yóò gbìnàyá, àkòrí ìpàdé àdúrà yìí ni a ò ní fi kú ọmọ dá mi mọ̀. Ó yà sọ bẹ́ẹ̀. Wòlíì Joshua Ọláyíwọlá bàbá Alábíàmọ̀ pẹ̀lú àwọn ẹni ìpè mìíràn ni Ọlọ́run yóò lò níbi ìpàdé àdúrà alákànṣe yìí. Bákan náà lẹ sì tún lè darapọ̀ mọ́ ogun lọ́gùn àwọn ọmọ Ọlọ́run ní gbogbo òwúrọ̀ ọjọ́ Wednesday láti fàdúrà gbàre jàjàbọ́ lọ́wọ́ ogun tí fojoojúmọ́. Lẹ́fùrù kọ̀ọ̀kan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pèsè orí nọ́mbà yìí 0703981410.

0: gbadun adaba
1: mo ngbadun adaba
0: o ngbadun adaba
2: bubu wa na ngbadun adaba
3: o ya sikoba tun ti tun
4: agba yamu yamu eto automatic miracle hour
3: total deliverance to ma nwaye ni prayer center church of god
4: to kale si adofure dare road akure
3: ojo kini lo soosu ni
4: ibere osu eleyi a tun lagbara pupo
3: ori ibe loluwa ba ti sore kaluku fun lo ni pojipo
4: ọpọlọpọ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọmọ àìlọkọ àìláyà ìdíṣẹ́
3: bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn
4: oh my god
3: oríṣiríṣi disorders àti inadequacies àdúrà gidi mọ làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́
4: ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí
3: from 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà
4: ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì
3: bàbá prophet samson lolúwàbọ̀dẹ̀dẹ̀ tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀
4: kéèyàn fi recharge remote remotivate resources tètè ara ẹ̀
3: olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀
4: ọjọ́ kìíní oṣooṣù mà ní o
3: yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
5: Òṣùpá sì di kí ẹ láyé ń lọ, sì di kí ẹ láyé ń lọ. Sàndíyà díẹ̀ làwọn máa tún ṣe sì di kí ẹ láyé ń lọ. Ogun mẹ́ta lọ́pọ̀ kó má ra láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sì di kí ẹ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sì di kí ẹ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣi nǹkan náà ń tà lọ bá sì di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín wọn a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn fowó kan sí lórí ẹ lè download app yìí lórí app store.
6: Please listen to this announcement. The management of Futa Teaching Hospital Akure has directed all members of the Nigeria Union of Allied Health Professionals, NOAHAP, currently participating in the ongoing strike action to resume duties on or before 8 a.m. on Monday, June 1, 2026. The hospital described the strike action as illegal and unwarranted. Let it be noted that an attendance register will be made available at the registry for all affected staff members to sign upon resumption. The affected workers are warned that failure

0: ẹyẹ dídùn ara ríro akọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ara dànù
1: lọ́gán lọmọ ọkùnrin abádúró tán
0: tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀
1: àjọ nafdac fòǹtẹ̀lú gbà
0: ó da alágbò ara
1: 24/7 abamission
0: láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53
1: orúkọ ọmọ
0: nìjà ni ọmọ
2: 24/7
3: abamission rúgbìn gbà ìjàgbà ìjà òsì ọlọ́dún ìgbà ìdí ni.
4: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò òun sù dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé òun ti ẹ̀ wá sú mi.
0: Agbóhùn ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀ ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtegbò ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
6: Ó ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíì lólé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kán náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-64-19
5: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni báwo lè yín ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀.
6: Ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20-30 kò ní lè dìde nílẹ̀ yóò dàbí epo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-60-60-64-19 07-60-60-64-19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì.

0: tí ó rọ̀gbọ̀ kúlé ìjọba bífà tó wà fún ìdàgbàsókè àṣà àti èdè ìgbélárugẹ ọgbọ́n àtinúdá pẹ̀lú ìgbáyé gbádùn gbogbogbò nílé lóko àti lókè òkun lábẹ́ àkóso ẹlẹ́yinjú àánú ẹlanu abimbola falaye ìyẹn bímbọ abọ́lù tó tún jẹ́ cultural ambassador agbáṣàga
1: ní bífà cultural heritage initiative and promotion láti gbáṣà tó yàtọ̀ sí àṣàkáṣà lárugẹ ara àfojúsùn wa ni láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú lẹ́gbẹ́lẹ́gbẹ́ ojúlùmọ̀ àjọ àti àwọn ilé iṣẹ́ tó wà fún kẹ́kọ̀ọ́ ilé ó pé kí àṣà àti ìṣe wa ó má parẹ́ ìkúnilọ́wọ́ àwọn àgbà ọmọ ilé ìwé àti kí àwùjọ wa ó nílọ síwájú
0: fún àjọṣepọ̀ àlàyé tàbí ìmọ̀ràn lórí akitiyan àjọ bífà ẹ̀kan sí number 127 shop 7 Ebenezer shopping complex Alaromi street lẹ́gbẹ̀ẹ́ Don Bosco Àkúrẹ́ nípínlẹ̀ Ondo tàbí kẹ́ẹ̀pẹ́
1: 0703-432-4631 tàbí +21 0847-66-93 ẹ ṣì lè pé 0803-384-2322 àtẹ email bimfabheritage@gmail.com àjọ alákitiyan bimfab cultural heritage initiative and promotion
0: àṣà wa
1: ìṣe wa
0: kò sún tó dára tó.
2: Ẹwà rèé tí ọba Dr. Julius Olúwọlé Olúfadẹ́rìn Adétìmẹ́yìn Jímọ́kọ Kejì tó gorí àpèrè bàbá rẹ̀. Royal Highness Aláyélúwà ọba Dr. Julius Olúwọlé Olúfadẹ́rìn Adétìmẹ́yìn Jímọ́kọ Kejì FIN FCIB Jẹgbolú Ẹkùn Paramount Ruler of Ilẹ̀ Olújì Kingdom àti olórí Dr. Adétòkúnbọ̀ Adétìmẹ́yìn. Orí gbogbo jagun tó ti jẹ ṣáájú yóò ràn ọ́ lọ́wọ́ àwọn alálẹ̀ yóò sì fún ẹ ṣe. Bẹ̀rẹ̀ lórí ọba ọ̀rẹ́rẹ́ tó kọ́kọ́ jọba lẹ́kùn. Jamọ̀ títí dorí ọba Sulade Adedugbe gbogbo olóyè ńlá láti bọ́ bá ṣe.

kábíyèsí ọlọ́run ti fi àánú yanjú ọ̀rọ̀ ìdá kábíyèsí ọba dániwáyé kábíyèsí ọba tó lẹ̀mí gbogbo wa kábíyèsí ọba tí gbogbo owó padà wá jábọ̀ fún ọlọ́run tí ọ̀la fi wé ọlọ́run tí ọ̀la fi jọ ọlọ́run tó fi àjò lọ tó fi sàmì àwọmọ ẹ̀dá ènìyàn nínú ayé kí lágbájá ó ju tàmẹ̀dò lọ tí kí àmẹ̀dò ju lágbájá lọ lára àwọn iṣẹ́ tọ́lọ́hún lò lára àwọn irinṣẹ́ tọ́ba adániwáyé ń lò rèé láti fi tukọ̀ ayé àwọn ọmọ ẹ̀dá ènìyàn ní gbogbo bí ààyè tẹ́ ẹ bá wà tẹ̀tí ń gbètò ní tìrídé àsìkò yìí mo kí yín o ọ̀kan nílé mo kálejò mo kọ́ ba tọ̀tọ̀nkù ló gbogbo ẹni orísàdá pátá ti ń bẹ láyé ni mo kí ẹ tún káàbọ̀ sórí ètò àwùjọ olóore tí èmi ọmọọba Sunday Oyèdìrànjẹ atọ́kùn ètò gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ mi lórí bàbá Oyoks lórí gbogbo ìtàkùn káàkiri YouTube Facebook Instagram TikTok mo kí gbogbo yín o ìbànújẹ yóò ní wọlé tọ̀ wá àwọn ọ̀rọ̀ òyìn ìbànújẹ tí wọ́n sálà ṣùgbà káàkiri nínú àtẹ̀gùn kò ní sọ̀gọ́gẹ́ èmi àti ẹ o ìrọ̀rùn ìdùnnú láàfin lulẹ̀ ayé àní bọ́ sọ́wọ́ ajínigbé o ayé ò ní dáwọ́ ransom nítorí tiwa púpọ̀ ọmọ nàìjíríà tó káàbọ̀ lónìí gbogbo gbalẹ̀mí mọ́ sọ pé ìrírí ayé kan ò pa ni ọ̀gbọ́n bẹ́ẹ̀ ló mú kọ́ ni o nínú ilé agbára ní sunday tòde lálà olúwa kòtò pówí ẹ mọ̀ pé lóòótọ́ nǹkan bẹ nínú ayé ìṣẹ̀lẹ̀ sọmọ ẹ̀dá ènìyàn ẹnì kan sì ló mọ̀ o bẹ́ẹ̀ gbogbo àwọn ètò tẹ́ wá fẹ́ gbọ́ lónìí gbogbo àwọn tó wá sórí atẹ́gùn lónìí kò sí bẹ́ẹ̀ ṣe ní rí nǹkan dì mú ń bẹ̀ lẹ́ẹ̀kan sí akí gbogbo àwọn alátìlẹyìn ètò pátápátá àti gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò ẹja mọ́ ọmú látàpá bí torí bí oko ò bá dìnà ìlà

0: lati alade idan ile ti wa sori atekun
1: yes
0: o mo ki lo se yin ni gbogbo owo mo bi orun yin ki ke lo sele bi sele ijaba ina ko lele yi abi kini mo wo yi
1: be ni olotu
0: isele ijaba ina na ni
1: be ni sir
0: odun wo ni sele ijaba ina yi ti sele si
1: o ti sele o ti le ni 40 years na
0: se le pe eduke ti e soro soke die
1: o ti sele o ti le ni ogoji odun
0: ogoji odun ti isele ina yi ti sele si
1: be sir
0: oda eyin oro ojo mi ni ki lohun to gbe yi wa sori eto awujo olore gangan
1: nkan to gbe mi wa sori eto awujo olore mo wa
0: e soro die
1: nkan to wa gbe mi wa sori eto awujo olore mo wa bi awon omo Nigeria kan jo kan sanu fun mi ati nkan bi odun meji ile loyo mi ti mo ni ki njijado so oju apa to wa lara mi tele bi mo se fi be gba nkan niyan
0: eyo subu ni nkan bi odun meji seyin
1: be
0: yato si oju ina to ti wa lara yin yi
1: be sir
0: oju ina yen wa lo o lo ya lako abi be ko
1: be
0: okay ambo yin
1: to ati gba yen mo wa be sin toju e mura orisirisi nkan si pe be o ma lo igba ti o wa lo mo to je pe o ti fe gbe mi mi mo wa ke mo wa lo hospital won wa so fun mi pe ki n se awon test merin kan pe won de ma se flaccid surgery fun ibe yen
0: awon wi ton fun yin lati hospital da gbogbo bi e ba wa tete n gbe to yi mo ki yin o eku pelepele ako ati se ako gbiyanju ako fomo niyan se eyan won eyan soro ade afun mi lati n gbe so dara sore
2: ẹkọ àwọn òwe òun jáde wá ẹkọ wọn jáde wá
0: ẹhẹ eléyìí tó kàn wá jò ń bẹ kò lè léyìí àbí. Okay UNIMED lẹ ti gba rìpọ́ọ̀tù yìí wá.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: UNIMED lẹ ti gba rìpọ́ọ̀tù yìí wá. Plastic surgery weak local excision and skin graft ẹ wo ẹ bá ń gbé sójú ẹ dáadáa ẹ ṣeun. Ìwé tó ń gbà wá láti ilé ìwòsàn yìí. Ìnira pọ̀ fún mọ̀mọ́ ìmọ́mọ́ ọmọ yín àtọkọ yín náà kó.
1: Olóòtú kò sí ọmọ bẹ́ẹ̀ ni kò sí ọkọ.
0: Ilé ọmọ kankan láyé bẹ́ẹ̀ ṣe wáyé.
1: Ń ṣe báyà mi bí ìbẹ̀ kò sí rárá.
0: Ẹ bímọ rí.
1: Bẹ́ẹ̀ ni sà olóòtú.
0: Ní ọdún wo lẹ bímọ rí yẹn.
1: 1992. Bẹ́ẹ̀ ni sà olóòtú.
0: Kí ló aṣọ ọmọ yẹn gbà yẹn.
1: Ojú ẹsẹ̀ tí mo bí ló padà torí ọjọ́ márùn ni mo fi ní ìnira àti bímọ yẹn.
0: Lọ sí hospital ni.
1: Rárá olóòtú.
0: Kábíyèsí ọlọ́run. Mọ̀mọ́ 700 lọ kọ síbi ìwé yìí ìbọn fẹ́ fi ṣe plastic surgery. Wọ́n mọ̀ lágbára o. Èrò lẹ ti rí nínú 700 yẹn.
1: Olóòtú tẹ́lẹ̀ mo rí bí 130. Bẹ̀tí nínú oògùn tán ní kí n máa rà kí n máa lò bẹ́ẹ̀ ni mo ti lò lára ó wá kó 120 sí mi lọ́wọ́.
0: 120 lówó èèyàn kò sí yín lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ ni olóòtú.
0: Ẹ bá àwọn èèyàn fúnra yín ẹ ṣàdúrà fáwọn èèyàn ẹ bẹ wọn wọn lè ṣàánú yín.
1: Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ mo bẹ̀ yín ẹ ní ìdààmú o ẹ ní kan ṣòro ìbànújẹ́ kéré o tóbi kò ní kan yín o ẹ jọ ẹ má jẹ́ kí n kú bí eléyìí o ẹ ṣàánú mi ìnira yẹn pọ̀. Ojú tí mo bá ti fi wọlé o ni mo fi ń jáde tilẹ̀ bá mọ́.
0: Ìrò sùn. Ẹ wo gbogbo ọmọ Nàìjíríà gbogbo bí o bá wà gbogbo nǹkan tọ́lọ́run bá fi bọ̀ ọ́ láṣìírí lórí ọ̀rọ̀ mọ̀mọ́ wáyé àkáǹtì àwùjọ olóore tá a bá ń lò yẹn náà ni. Tẹ bá dẹ̀ ti ràn wọ́n lọ́wọ́ iye tẹ́ ẹ bá ti fẹ́ jẹ́ ká dárúkọ yín ẹ lè kọ́ síbẹ̀ pé ẹrú ọlọ́run kan ẹ lè kọ́ síbẹ̀ pé anonymous ẹ lè kọ́ síbẹ̀ pé please don't mention my name. Ẹ lè kọ́ síbẹ̀ pé ẹni ọlọ́run mọ̀ a ní dárúkọ yín ṣùgbọ́n àwa máa ń kí àwọn èèyàn fún gbogbo nǹkan tó bá ti sẹ́ǹdì sáwọn èèyàn lórí ètò kí a lè mọ bí ìlọsíwájú ṣe fi ń bá owó tó wọlé. On the 2nd of June náà kó sí lẹ́tà yìí kíkẹ́ padà wá fún operation yìí mọ̀ wọ́n.
1: Bẹ́ẹ̀ni
0: olóòtú. Bóòlì a ti fẹ́ ṣe báyìí.
1: Àwọn ọmọ Nàìjíríà náà ni ohun mo ṣe sá wá bá àwọn ọmọ Nàìjíríà pé ká ìjọ kan ṣe.
0: 2nd of June ọtún lakọ nìyẹn dámiláàrí. Ọlọ́run dákun. Gbogbo àwọn tọmọ ń lò lórí ètò yìí wọ́n jẹ́ káwọn náà kàn bànújẹ́ nu ayé wọ́n jẹ́ kí wọ́n tọrọ kẹ́yìn ayé. Àkáǹtì tẹ́lẹ̀ fi ràn wọ́n lọ́wọ́ 64064 500 66.

ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì tàbí àwọn onímọ̀ ẹ̀rọ tí àwọn eléyìí bá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe àgbékalẹ̀ ẹ̀rọ tàbí ohun èlò kan ìgbà mìíràn màmá ń wà tó jẹ́ wípé ọ̀tọ̀ ní nǹkan táwọn máa ń gbà lérò láti ṣe àmọ́ nínú ìwádìí wọn ọ̀tọ̀ ní nǹkan tí yóò tún yọjú síta àmọ́ àwọn kìí kan máa ń lérò wípé kìí ṣe ohun táwọn lérò lọ́kàn àwọn ló yọjú síta kí wọ́n sì pa nǹkan tí wọ́n rí yìí tì nínú ìwádìí wọn ohun tó bá ti yọjú síta nínú ìwádìí wọn yìí eléyìí náà yóò tún ṣe bẹ́ẹ̀ yóò tún já sí àgbékalẹ̀ ohun èlò mìíràn ẹ̀rọ microwave oven eléyìí tó di ohun tí a fi ń gbé oúnjẹ kaná tàbí tí a fi ń se oúnjẹ láyé òde òní àgbékalẹ̀ eléyìí ló máa ṣe bẹ́ẹ̀ ó wáyé látàrí nǹkan tó ṣẹlẹ̀ lójijì ẹni tó kọ́kọ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ arákùnrin yìí gan kò tiẹ̀ lérò ohun tó kọ́kọ́ ṣẹlẹ̀ sí nígbà náà lójú ẹsẹ̀ tí nǹkan ọ̀hún ṣẹlẹ̀ sí ìṣípayá ṣe bẹ́ẹ̀ ó débà ó sì ṣe àgbékalẹ̀ ẹ̀rọ tí a mọ̀ sí microwave oven x-ray tí wọ́n máa ń lò ní ilé ìwòsàn láti lè fi ya àwòrán egun àti ọ̀pọ̀ àwòrán ẹ̀yà inú ara wa nǹkan kan ló mà tún ṣe bí ẹni kọ́kọ́ ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn o tí ìṣípayá fi ṣe bẹ́ẹ̀ tó fi wáyé ǹjẹ́ kí wá ni àwọn ìṣẹ̀lẹ̀ mérìrì tó kọ́kọ́ ṣẹlẹ̀ lójijì láwọn ọjọ́ tá à ń wí yìí gan tí eléyìí sì ṣe bẹ́ẹ̀ tó já sí àgbékalẹ̀ ẹ̀rọ àti àwọn ohun èlò tó ń ṣe ọmọ aráyé lóore láyé òde òní gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ mìíràn gan láwọn máa gbéyàwó fún tọ́jọ́ tóní o lórí ètò àwárí ọ̀tún accidental discoveries that changed the world forever. Àtúkù dédé wòyí ẹ sìnkú bí ojú ọjọ́ ṣe rí lápò ọ̀dọ̀ tí eléyìí náà ni mo tún fi ń kíyín káàbọ̀ sí orí ètò àwárí ọ̀tún láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 fm àkúrẹ́ ìlú ìlaramọ̀ kí ńlá tí ń gbọ́n sáfẹ́fẹ́ adéwálé abdulrahman lóòkọ́ tèmi jẹ́ o.

0: láti àwọn ìgbà tó ti pẹ́ gidigidi sẹ́yìn láwọn ìgbà tó jùṣì dúdú dáadáa tí ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ kò tí ì ṣe bí ẹni jáde síta láti ìgbà wọn gan ni àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ti máa ń ní àwọn ọ̀nà tí wọ́n máa fi ń dáná oúnjẹ títí wọn lápá ọ̀dọ̀ ti wa níbí ní Africa òkúta mẹ́ta làwa máa ń kó jọ tá a máa fi eléyìí ṣe àrò àmọ̀ ni a fi ń ṣe pọ́ọ̀tù títí wa tá a fi ń gbé oúnjẹ kaná nígbà náà ojúṣì dúdú ní gbogbo àwọn àsìkò tá à ń sọ yìí bẹ́ẹ̀ ayé ń dùn gbé fún àwọn baba ńlá baba wa inú ọlá làwọn baba wa wà nígbà náà àmọ́ nígbà tí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé bẹ̀rẹ̀ sí ní yọjú síta àwọn ẹ̀rọ ohun èlò nílé ìdáná àwọn kitchen equipment lóríṣiríṣi àwọn eléyìí iná bẹ̀rẹ̀ sí ní yọjú síta o ẹ̀rọ ìlọ́ta tí a mọ̀ sí blender ti wà pọ́ọ̀tù tó ń lo iná tó lè se ìrẹsì tí yóò se ìrẹsì tí yóò lè jiná láàrin ìṣẹ́jú péréte eléyìí iná ti ṣe bí ẹni wá o ẹ̀rọ ti wà láti lè ta gúgúrú kódà ẹ̀rọ tó lè gúnyán ń bẹ lẹ́yìn kẹ́ ẹ bẹ iṣu sí inú rẹ̀ tẹ́ ẹ bá ti tẹ bọ́tì nìkan tó se iṣu tán kẹ́ ẹ sì tẹ́ ìkejì kó gúnyán iyán tó fẹ́lẹ́ gidigidi àwọn onímọ̀ ẹ̀rọ ti wá ṣe bẹ́ẹ̀ wọ́n ti sọ ayé di gbẹdẹmukẹ fún wa gbà látàrí àwọn àṣeyọrí wọn ọ̀kan lára àwọn ẹ̀rọ ìdáná tí àgbékalẹ̀ wọn ṣe bí ẹni yanu lẹ́nu gidigidi káàkiri àgbáyé lónìí ó ní ẹ̀rọ kan tí wọ́n máa fi ń sè tàbí gbé oúnjẹ kaná eléyìí tí wọ́n pè ní microwave oven ẹ̀rọ tí a mọ̀ sí oven eléyìí ló ṣe bí ẹni ti wà láti ọjọ́ tó ti pẹ́ ní títí rẹ̀ oríṣiríṣi ọ̀nà ni wọ́n gbà ṣe eléyìí béèyàn bá kó iná jọ sí inú bí ilé kékeré kan tí ibẹ̀ sì ṣe bẹ́ẹ̀ tó gbóná gidigidi tí atẹ́gùn kò rí bi wọlé tàbí jáde a lè pe irú eléyìí náà ní oven irú eléyìí làwọn tó ń ṣe búrẹ́dì àti kéèkì máa ń lò láti ọjọ́ tó ti pẹ́ wá kódà láwọn ibìkan títí di ọjọ́ òní ẹlòmíràn lè fi èédú dáná sínú oven tirẹ̀ kódà àwọn mìíràn máa ń lo gáàsì láti dáná oven títí wọn àmọ́ ẹ̀rọ tí wọ́n ń pè ní microwave oven eléyìí tó ń lo iná ẹlẹ́tíríìkì ìṣọwọ́ṣiṣẹ́ eléyìí ló ṣe bí ẹni yáàyì ju gbogbo ọ̀nà oven tó kù lọ microwave oven yára gbóná ní títí rẹ̀ ohun tí èèyàn bá sì fi sè yóò tètè jiná káríkárí tí yóò sì ṣe bí ẹni dùn ún wò lójú ju àwọn oven tó kù lọ ǹjẹ́ báwo gan wá ni àgbékalẹ̀ ẹ̀rọ tí a mọ̀ sí microwave oven yìí ṣe wá wáyé lọ́dún náà lọ́hùn gan bẹ̀rẹ̀ ọdún 1940 ogun àgbáyé kejì tí a mọ̀ sí second world war eléyìí ti ń ṣe bí ẹni gbóná girigiri káàkiri àgbáyé àwọn alágbára ń fi irinṣẹ́ ìgbàlódé wọ́n fi ń ta káàkiri orílẹ̀-èdè france ti bọ́ sí ọwọ́ ìṣàkóso Adolf Hitler tó jẹ́ olórí orílẹ̀-èdè germany àṣeyọrí Hitler yìí mà ṣe bẹ́ẹ̀ ó mú orílẹ̀-èdè germany tẹ̀síwájú wọ́n fẹ́ lọ gba ìṣàkóso great britain wọ́n fẹ́ lọ kápá ìlú london kí gbogbo united kingdom sì bọ́ sábẹ́ ìṣàkóso Adolf Hitler ọ̀nà méjì gbòógì làkọlù ti lè wáyé sí ìlú london o àkọ́kọ́ ni kó wáyé láti inú òfurufú ọ̀nà kejì ni kó wáyé láti orí omi ọ̀pọ̀ orílẹ̀-èdè bí america netherlands poland àti àwọn míì bẹ́ẹ̀ kí united kingdom lẹ́yìn wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wọn orílẹ̀-èdè italy náà kí orílẹ̀-èdè germany lẹ́yìn o wọ́n ń gbìyànjú láti yàwọ̀ ìlú london germany ń gbìyànjú títí wọn kò mà rí ìlú london wọ̀ láti ojú òfurufú o lẹ́yìn èyí ńkọ ọ̀pọ̀ ìjà tún ṣe bẹ́ẹ̀ ó sún lọ sí orí alágbálúgbó omi àmọ́ lásìkò tá à ń sọ yìí orílẹ̀-èdè great britain ó náà ló tún ṣe bí ẹni lágbára jù ní orí omi o Adolf Hitler tún gbìyànjú títí wọn kò rí ìlú london wọ̀ láti lọ ṣe àkọlù ọkọ̀ ojú omi ti great britain kan tí a mọ̀ sí british royal navy ship ọkọ̀ eléyìí ṣe bí ẹni lágbára púpọ̀ débi wípé ẹnìkan kò lè kùfìrí gba inú omi ní great britain láì jẹ iyán rẹ̀ níṣó nígbà tí àwọn orílẹ̀-èdè germany kò ti rí ojú òfurufú àti orí omi gbà wọ ìlú london ní great britain láti lọ ṣe àkọlù tí wọ́n fẹ́ ṣe wọ́n yá kúkú dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara wọn wọ́n ní london gbúdọ̀ bọ́ sí ọwọ́ ìṣàkóso àwọn ní dandan níṣẹ́ àwọn ọmọ ológun lórílẹ̀-èdè germany àwọn eléyìí fi ojú òfurufú sílẹ̀ fún wọn ní great britain wọ́n fi orí omi òkun sílẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ gba ìsàlẹ̀ omi òkun lọ́hùn-ún oko eja isale omi ti a mo si submarine eleyi ti won fun ni adape yubo o ngangan ni orilede Germany bere si ni lo ma lo won lo nlo eleyi igba isale omi lo won fe ma yo gulegule ni inu omi okun ki won wa invisible si awon oko ejo ri omi ni Great Britain won bere si ni se eleyi won lo nju bomb si awon oko ri omi nla nla ti Great Britain won ju lati isale omi eja lasan lawon Great Britain ma nro wi pe on wo ebo lati isale omi ti bomb yo fi se be ti yo fi kan won lara ti Great Britain ba fowo leran lai se nkan kan si oro yi ojo kan lawon omo egbegun Nazi yo ma se be ti won yo yawo ilu London life fu eni keni lara fun idi eyi agbekale imo ero to lagbara gidigidi eleyi se be o bere ni Great Britain won se agbekale ero to le fe ategun lati ri gbogbo nkan to ba wa ni isale omi radar ni won pe oruko ero yi radio detection and ranging ategun microwave to lagbara gidigidi on gangan ni ero eleyi yo fe jade si gbogbo inu omi ogun bi oko eja to wa ni isale omi ba pe 100 gbogbo won patapata lero eleyi yo le ri leyo kokan won ma nlo ero yi na fun eto irina ni oju ofurufu o ni won ma fi mo ipo ti awon balu ba wa ni oju orun lẹyin agbekale ero radar lati ri oko eja submarine ti a mo si U-boat yi Adolf Hitler ati awon omo ologun re awon eleyi ma se be o won deyin leyin orilede Great Britain nitori wi pe itesiwaju akolu won le se be o le mu adanu nla nla ba won ni orilede Germany ni gbogbo awon asiko ta nso yi ile ise to npese eya kan to se gbogi lara ero radar ti ero yi le fi nfe ategun lati le ri nkan ni isale omi ati ni ibikibi o ngangan ni ile ise kan ti won pe ni Raytheon lati orilede America magnetron loruko eya to ma nfe ategun microwave yi jade lara ero radar ero kekere magnetron yi lo n produce microwave radiation lorisirisi nigba to di odun 1945 arakunrin kan wa ti won pe ni Percy Spencer ni ile ise Raytheon to n pese magnetron fun ero radar ni orilede America arakunrin yi ma se be o bere ise ni lojo kan o o n wa ona lati safikun si eya ti a mo si magnetron yi ko le pese ategun microwave ti yo le sise daada o n kan sa n se iwadii tire lo ni lojo naa lohun o arakunrin yi sise lori ero magnetron yi fun opo wakati debi wipe ebi ti n se bi eni de ni Percy Spencer ba ni ko mu ohun adidun ti a mo si chocolate to wa ni inu apo re ko n kan eleyi je kon tun to ma ba ise lo fun iyalenu Percy Spencer lojo naa lohun chocolate apo re yi eleyi ti se be o ti bere si ni ro o ti n yo die die o ti n le mo gbogbo inu apo arakunrin yi haba lai se wipe won fi ina yo ibi to n si wa ko se bi eni fi gbogbo ara gbona ju ki wa lo fa ti chocolate bar fi melt mo ohun ni inu apo arakunrin yi ko kan fi oju pa isele yi re o ni lati je nkankan lo mu chocolate apo ohun yi ma yo die die to fi n le mo ohun ni inu apo arakunrin yi sare lo wa agbado awon agbado ti won fi n se popcorn o lo wa agbado bi woro meji o da si ori tabili lo gangan ibi ti chocolate bar apo re ti n yo afi bi idan lojo na lohun awon agbado mejeji yi awon eleyi bere si ni ta soke won di guguru loju ese won di popcorn lai wararo haba arakunrin yi tun mu eyin o tun fun eleyi si ori tabili ibi to duro si laarin iseju perete eyin ti se bi eni seji na o to si se be to fon ka ni oju ese nigba ti Spencer yoo gboju oke nko ori wipe ategun microwave ero magnetron yi o lo n fe wa si ogangan ibi tabili ti o n duro si se ategun microwave ni yoo wa ma mu nkan jina ni oju ese bayii ni loju ese Percy Spencer mu ero magnetron to n pese ategun microwave yi o kale kekere ti a mo si boxi mo o fi ounje die si inu re o si tana si laarin iseju perete nko ounje ma se be o jina ni kiakia Spencer fi iwadii re yi o fi tu awon alase ileise Raytheon leti lawon eleyi na ba se be won kan sara si Spencer lopolopo bi awon alase ma se se be re o ti won fun Spencer ni iwe ase gege bi eni to se agbekale ro to le si onje eleyi ti a mo si microwave oven awari gidigidi ni arakunrin yi se lojo na lohun accidental discovery gba ni eleyi je ni odun 1945 logon ti a se yori yi waye lodun 1945 lorilede america ile ise radio n bere agbekale ro microwave nigba na bi fridge aye ode oni be gan gele lawon microwave gba na se tobi to imo igbalode lo ma se be to so awon microwave di ero kekeke ta nri lojo oni lenya wari ero esi onje ti a mo si microwave oven yi latowo arakunrin Percy Spencer lodun 1945 awon afikun lorisirisi tu wa ti se be o won ti waye lara ero ti a mo si microwave oven won ti waye de bi wi pe ojojumo ni ero un se be to n yayi si to si n se gbogbo omo araye lore Tomates, waju lori etu eje kasare doke lorun.
1: Darling, iro dawo la fe fi pin ile wa tutun.
2: Ah, mommy junior, o tun bere. Princess Paints oba gbogbo awon oda. La fi kun ki ti ki sha ki bo. Ki nle mo ni lara. Bojo se ngori ojo ni o ma do gbirin si.
1: Princess Paints yi na ni mo fe daba. O ni oko re mi fi pin ile ati shopping complex won. Orisirisi project lo wa.
2: Eh?
1: Acrylic emulsion, acrylic texture, wall satin, test coat. Project won po jare.
2: Abajo ti gbogbo awon kunle kunle fi kan sara si pe o n gbe se won yo mirin gidi both interior and exterior mo ti ro pe oda awon laruwo yen ni wa ni kin lora
1: o jeri mi ariwo ko ni polowo oja oja ni o royin ara re princess paint lo ba awon oda ni royin oda gba ti eyo ti mi rise ri
2: nibo lati le rira
1: number 13 b onjo road beside energy filling station akure abi number 47 iromu street off texaco filling station oja oba akure opposite government field junction Oxibupa Road, Hore, 57/66, Ajilosun Street, Ikere Road, Ado Ekiti. Telephone
3: 0803-343-0031.
4: Ile ise pataki kan to ma nba ni seto eye ikeyi fe ni tun rele ni ale

0: kola lati se for matured casket
1: le tun vre wa to ti wa nle
0: be yi te fe ki won fi construct ara te
1: ba fe
0: warning device won fi benu rere wole ke
1: on that case yan won ni jo olorin oni foto bu aya
0: mo si sha blast lati ba yin gbe yan lo le wo so without any delay
1: eni to ti sun lo si bi ipamo
0: mo si se bi ipamo fo olugbe eleyi to wa magnificent and secure
1: come to Saint David Mortuary
0: along Ogun Expressway
1: agbogbo area akure
0: lati se funeral home
1: ti e ka won wa ni ipesa na lo tu wa kale si Saint David Mortuary
0: yo
1: call 081-321-28864 or 081-489-516-33
0: gbogbo eni to fe gbe yin teyin se fe niyan re
1: e ma bo ni lati se funeral home
2: ọkan lára àwọn ẹ̀rọ tí àwárí tirẹ̀ náà tó wáyé lọ́nà jíjì lọ́nà tí ẹni tó ṣàwárí rẹ̀ gan kò ti ẹ̀ lérò rárá accidental discovery ó ń gangan ní ẹ̀rọ tí wọ́n fi ń ya àwòrán egun àti oríṣiríṣi ẹ̀yà nínú ara ọmọ ènìyàn èyùn ẹ̀rọ tí wọ́n ń pè ní x-ray ṣíwájú kí wọ́n tó ṣe àwárí ẹ̀rọ yìí kí wọ́n tó discover x-ray accidentally tí àwọn dókítà bá fẹ́ ṣe àyẹ̀wò egun tàbí ẹ̀yà kan lára ọmọ ènìyàn níṣẹ́ ni wọn yóò ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ abẹ láì kọ́kọ́ ní ìmọ̀ ní kíkún nípa àkùdé tó dé bá ibi tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ abẹ ọ̀hún o eléyìí máa ń ṣe bí ẹni mú iṣẹ́ wọn le gidigidi nígbà náà àmọ́ lọ́jọ́ kẹjọ oṣù kọkànlá November 8, 1895 arákùnrin onímọ̀ sáyẹ́ǹsì kan láti orílẹ̀-èdè Germany German physicist ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ William Röntgen arákùnrin yìí ṣe ìwádìí nínú laboratory rẹ̀ ní Wolfsburg lórílẹ̀-èdè Germany iṣẹ́ ìwádìí rẹ̀ lọ́jọ́ náà ló ní ṣe pẹ̀lú bí ẹ̀rọ kan tí a mọ̀ sí cathode ray tube ṣe ń ṣiṣẹ́ cathode ray tube yìí ni wọ́n máa ń lò tí wọ́n máa fi ń ṣe àgbékalẹ̀ àwọn tẹlifíṣàn ayé àtijọ́ àwọn tó máa ń ní bíi gíláàsì lójú yẹn èròjà tube yìí ló máa ń pèsè òye iná jáde tí iná rẹ̀ pẹ̀lú àròpọ̀ àwọn nǹkan mìíràn tí eléyìí sì máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń gbé àwòrán jáde látojú tẹlifíṣàn kò sẹ́ni tiẹ̀ lérò nígbà náà wípé èròjà yìí ṣe é lò lọ́nà mìíràn tí yóò lè fi ya àwòrán egun àti oríṣiríṣi ẹ̀yà láti inú ọmọ ènìyàn Röntgen ṣe bẹ́ẹ̀ ó ń bá iṣẹ́ ìwádìí rẹ̀ lọ nínú laboratory rẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí ó yọ èròjà gíláàsì tí wọ́n pè ní cathode ray tube yìí jáde nígbà tó ti da nǹkan bó bí gíláàsì torí bí tube yìí tó ń kọ́ bó ṣe tan iná sí ẹ̀rọ yìí ó rí i wípé òye iná tí a mọ̀ sí light ray tó wà ní ara tube yìí ó rí i pé eléyìí tún hàn lára nǹkan mìíràn tó wà lọ́ọ̀kan haba iná èwo leléyìí tó yẹ rẹ̀ tún mọ́lẹ̀ lára nǹkan mìíràn ní iwájú rẹ̀ yìí òye tí a mọ̀ sí light ray yìí ń lọ láti inú ẹ̀rọ ó ń lọ hàn lára nǹkan tó wà ní iwájú rẹ̀ nígbà tí Röntgen kò mọ irú òye iná tí eléyìí jẹ́ ó fi x ṣe àkọsílẹ̀ rẹ̀ ẹ̀yìn náà ṣàmọ́ bá a ṣe máa ń sọ wípé find x nínú mathematics nǹkan tí arákùnrin yìí ṣe lọ́jọ́ náà lọ́n gangan rèé o ó represent ray yìí pẹ̀lú letter x òun gangan ni wọ́n sì fi ń pè ní x-ray títí di ọjọ́ òní nígbà tó tún wáá ṣe ń kọ arákùnrin yìí fi ọwọ́ síwájú òye iná yìí ó rí i wípé kétékété lòún rí egun nǹkan ọwọ́ òun ó tún pe ìyàwó rẹ̀ ó ní kí òun náà fi ọwọ́ síbi òye iná yìí gbogbo egun nǹkan kódà tó fi mọ́ ríǹgì ọwọ́ ìyàwó rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló hàn ní inú àwòrán tí òye iná yìí gbé jáde àwòrán ọwọ́ ìyàwó Röntgen yìí ó gangan ló sì jẹ́ àwòrán àkọ́kọ́ láyé tí wọn yóò fi ẹ̀rọ x-ray yà lẹ́yìn àwárí ẹ̀rọ ìyàwòrán x-ray iṣẹ́ abẹ bẹ̀rẹ̀ tún ní ṣe bí ẹni dùn ṣe fún àwọn dókítà oníṣẹ́ abẹ kò nílò aláǹṣẹ̀ṣẹ̀ ń ṣe awọ ká ṣe ẹran ká tó mọ̀ gangan ibi tí egun ti fọ́ tàbí tó ti yẹ bí ìrànlọ́wọ́ máa ṣe ṣe bẹ́ẹ̀ rè tó dé fáwọn ọmọ ológun àti gbogbo ènìyàn tí wọ́n máa ń ṣiṣẹ́ abẹ fún ẹ̀rọ x-ray yìí ló lè ya àwòrán kí àwọn dókítà sì mọ ọ̀gangan ibi tí ọtá bá wà lára àwọn ọmọ ológun àṣeyọrí yìí wá jẹ́ kí wọ́n fi oyè Nobel Prize of Physics kí wọ́n fi dá Röntgen lọ́la lọ́dún 1901 òun sì ní ẹni àkọ́kọ́ tí yóò gba irú oyè yìí káàkiri àgbáyé lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí wọ́n ti ń lo ẹ̀rọ x-ray àwọn àfikún lórí àfikún àwọn eléyìí náà tún ṣe bẹ́ẹ̀ wọ́n dé bá ìṣọwọ́ ṣiṣẹ́ ẹ̀rọ yìí àṣeyọrí àkọ́kọ́ ẹ̀rọ x-ray lọ́dún 1895 látọwọ́ arákùnrin William Röntgen eléyìí gan ló já sí àgbékalẹ̀ àwọn ẹ̀rọ mìíràn o tí wọ́n fi ń ya àwòrán oríkìríkì ẹ̀yà ara ọmọ ènìyàn magnetic resonance imaging ti a mo si MRI scan ti wa lati ya woran orisirisi gbogbo ara omo eniyan lekan na computed tomography eleyi ti a mo si CT scan eleyi na ti wa lati ya woran orikirike ara ki won si se asopo gbogbo re leyo kokan ultrasound ti wa lati ri omo ninu alaboyun ati lati ri gbogbo nkan to ba nsele ninu omo eniyan echocardiography ti wa won ma nlo eleyi lati gbo lilu pipipe okan ati bi eje ba se nsan kakakire ara wa ati be lo ni orisirisi ero lati se ayewo inu ara omo eniyan nipa yiya photo re awon onimo science ati awon onimo ero awon eleyi po lo jara to je wipe oto ni iwadi gan ti won ko le nse ki isele ojiji kan to sele si won ti won si se be ti won ti be ni mi si lati se iwadi lori iru isele tutun yi ti eleyi si nse be to nja si agbekale ero tabi ohun elo tutun to nse gbogbo omo araye lori accidental discovery that changed the world forever
0: abebe nla ti de o oba fun oru kiji para bande de oba otutu eku orire nile yi gbugbo eyin to nfe nkan elo l'office nile iwe iye nkan lilo fun ikowe isewe itewe iwonwe o ya se evergreen stationery warehouse evergreen loga tori agbaletu iwara awon big nose drawing books exercise books ni gbogbo size biro pencil eraser diary calculator a4 paper blackboard computer accessory sport material pẹlu awon nkan elo fun laminating and duplicating agogo ati bibelu pẹlu gbogbo nkan elo l'office ni church nile iwe o se leyo leyo tabo ni pupo fawon to fe ra lati ta fawon to tun fe ra lati ta fawon to fe lo ogun tagi agba ojo ganla distributor ni evergreen fawon ile ise to produce nkan won yi ma ba yin ko gugun te ba ra de bi e ba fe ma bo tarara ni number 52 ye mekun road ni cathedral junction akure ke pe won si 081 6531 6655 080 285 4422 seri eye to wa je meju gan ni pe oja won wo won evergreen o yambe
2: Sheon tẹ́tí sí wa fún tọjọ́ títò yí tó bá tún di àwọn àsìkò mìíràn ẹ ó tún máa bá wa pàdé pẹ̀lú àkọ̀tún ọ̀rọ̀ lórí ètò àwárí ọ̀tún Adéwálé Abdulrahman Adéwálé onímọ̀ ẹ̀rọ ìyẹn gangan lorúkọ tèmi ń jẹ́ ẹ lè máa pè mí sórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ tèmi 08064407517 08064407517 Atun kiyin ku dede woyi ni gbogbo bi te ba ti lanfani lati ma tetisi si kan ni alalubarika yi etuka bo sagbala ile ise Maxonic Inverter and Solar Company ti won wa ni block D Ondo State Industrial Park ni Oyaro Gbolem ni Akure oga agba lati ile ise Maxonic onimo ero Dauda Tijani Ahmed won tun ti wa ni ile agodo pelu wa
3: akiyin gbogbo olugbo wa
2: won ni awon ton ties block ice block making machine won ni won dojuko awon ipenija lorisirisi won ni na joba nikan lo le mu ero yi sise tan le fi gbadun e egbo se inverter abi solar wa to le power ice block making machine
3: ati je ki awon eyan mo wi pe inverter le gbe ice block machine dada be na ni inverter le gbe welding machine dada a si tun ni awon industrial inverter to je 3 phase to je pe awon to nlo awon ero ta fin crush kuro awon ero nla to je 3 phase ani awon inverter to ngbe so ti ice block machine bin tin ni ko si na to nlo rara to lagbara ju inverter
2: ina o ma gbudo lo lara awon fun gba ko kan teyan ba tan freezer ni sin ko to le di block o gbudo mo sise lo gere lai dawo duro fun bi wakati mewa Sero yin le gbe.
3: Seri ero ti a npe ni ero ice block machine. Kekere ni ina ti o nlo ta ba soro nipa awon equipment to ni agbara. In fact bi mo se nsoro lowo yi ni ile ise Maxonic Inverter and Solar Company ti a wa ni Onyarugule Market. Awa fun ara wa ni ero ice block machine to je wipe 247 la fi nlo. To de je pe inverter ti ile ise Maxonic ti a gbele gbele se ohun la fi n gbe be no la si ti produce fun awon to po jantirere awon ani customer si ore ani si ondo ani si akure ani si owo idonre gbogbo awon ilu lorisirisi ni ati se inverter ti won fi ngbe ice block machine ti e ba de ile ise Maxonic even be ba need the ice block machine ile ise Maxonic awa na ni lowo poku ta de sin ta lorisirisi fun awon to je pe won ni ilu e bere lati ori eyo kan titi lo dori 1000 pieces ti e ba de ile ise Maxonic e rira
2: e je ngbo yin ye o se inverter le nta ni abe nta inverter e tun ta ice block machine
3: awa o se ice block machine sugbon ni to si odo wa legbe odo mi gangan gan ni ile ise to nse ice block machine ni wa
2: ni industrial park lodo ni be
3: se ri ibi ti a npe ni oyan arugule market industrial park ni
2: ile ise po nbe
3: ile ise po jantirere ni be
2: nkan tan so fun wa ni pe yato si wi pe nilu akure ti won ba pe yin ni bi ofosu lona bini
3: be ni to jade si bini
2: to jade si bi. Se e le gbe ero ice block machine pelu inverter to lagbara ti o mo power re e le gbe fun won be
3: ero inverter to le power ice block machine ni bi ki bi ti moto ba ti le de even lori omi a lo se fun won be awa ni awon customer to je pe won wa lori to je pe fly boat la ma fi gbe ero inverter lithium battery solar panel wa gbogbo ati awa gan fun ara wa to je osise a ko ra wa sinu fly boat a koja lo si ori omi lohun a koja lo titi lo de awoye ona to jade si wi ori lohun
2: ti won ba sa ti rorun nbe abi nkan te nso ko
3: a fa ila ojo ni bi kibi ti ojo ba ti la le se inverter
2: to ba sa ti yo nbe
3: be ni
2: inverter ti le sise nbe
3: inverter sise
2: le ti tumo si wi pe eyan le ice block machine lai lo ina joba todun o fi yipo se nkan te n fi da wa loju nu
3: to daju for sure
2: awon to wa nta nkan tutu nko awon to nta bi coke ice water freezer ati ti won na awon inverter ti o le gbe to je pe gbogbo igba teyan ba dodon awon tin teja bi chicken tin ta turkey to je wi pe e se na fun won ti won si ni lo na joba mo lai
3: ko ma da bi ipo lowo ni aba ma daruko lori afefe mi bayi
2: iwon te ti se fun
3: be ni eri ma je mi ri so ni
2: e fun wa ni address ati number to ja tara si ile ise yin lekun rere
3: ni ile ise Maxonic Inverter and Solar Company Nigeria Limited ile ise yi wa ni Block D Ondo State Industrial Park ni Onyarubule Market ti e ba de fe kan si wa e le pe ero alagbeka 091621414 091621414
2: atuma abayin pade nigba mi
3: e se gan
4: ile ise to se o ki o fenfe o kenke o wa sewewe o du bi lududu leti o du bi dodo ikire 88.9 adaba fm

ẹkú àkókò yìí gbogbo ibi táfẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé o. Iléeṣẹ́ ìránṣẹ́ ìdílé ọ̀tún family and Tabitha Empowerment Foundation ló tún gbé ìdílé ọ̀tún tọ̀ wá wá. Ètò tó ń kọ́ wa lọ́nà tá a gbà kí ìdílé wa mọ́ bá dàrú látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alàyè. Reverend Wọlé Afọlábí JP tinú ìjọ Biola Baptist Church Mission Road nílùú Ọ̀rẹ́. Àkókò rèé tọ́lọ́run a máa bá wa sọ̀rọ̀ látẹnu òjíṣẹ́ rẹ̀ Reverend Wọlé Afọlábí JP. Ẹ kú kalẹ̀ sàmà, ìdílé ọ̀tún balẹ̀ pẹ̀pẹ̀.

0: se loju ina le wura ohun agbedo iba kiba kan o to fowo soya iwaju datmal ds jenraye ajisegun kolu awon iba fajo fajo datmal ds ti won se pelu atemita ati lumefantrine to je 80 mg ati 480 mg ota ayiraye ni arun iba ati datmal ds oga meji o gbodo gbenu okokan iwo ajo nafdac fun telu datmal ds bi datmal ds se wa fun agbalagba be na ni datmal shungala to je 20 mg ati 120 mg se wa fun awon omode ile ise jesse pharmaceutical company limited lo gbe jade to nta o fi alagbata ka akiri nigeria egbe 0806-646-6115 ni won igba ti gbogbo wa ti fe ni ko pe iba o da alago ara ki lo fe di olowo lati ma ni datmal ds lowo lore kore alaafia re se koko bara o ba ji pepe leyin ojo meta lori dokita re o
1: Egbe Sunday Ademule Tulute Ohun ma luta kes Ohun ma to bere Oyo Pantala kere May 28 Ohun ero ti abere pelu gbalibade May 29 Ohun aje goloba Egbe Sunday Ademule Okohun lute May 30 Ohun aje kagbero dupe rojo mu dagba soko lute Olola Gomina Ondo Dr. Lucky Orimi Saye Dariwa Ohun special guest of Ona Jane Isro you my guest Obade Jimmy Adua Lagbado Agiri Lalase Ogoga Afrikara Chairman Ekiti State Council of Oba Ati kabiyesi oliye re Isro you my guest Oba Motunde Alaba Ibiyan Adako Ireji second Omo Eroyu fathers of the day Chief Rotimi Benjamin Ibidapo OOF The area tulu she ofowo kido Atare Akile Oduwa Ileife Ohun Chairman 2026 Ero Anshi Kute Development Senator Olagide Ipinsagba PAG Member representing Odo Don Senatorial District Ati Honorable Emmanuel Oluwamenya Adelegbe Member representing Owo Ose Federal Constituency Omo guest of honor Ero Planning Committee Idomo Peyi Fun
2: Olorun ko seun ti di tigun serade eyin na ma fa isoju ko ba ti se ori tu sile omo eda ti ma n dele lori isoju olojo na ko le logun ti ko seun ti ya bere e wa ku ogbe yin le ori ogbo aye ko mara pa mo ke di oloya re ibe na sire ogun ti atu ijo kejo osu kefa titi ijo keji le logun osu kefa odun 2026 yi ijo ma ko le logun ba ko ni ago mero mero ojojojumo isoju won bere akori isoju le da ti olorun laarin la ti go ati afiyesi laarin ariyan jiyan tori temi re lejo olorun ko seun ti pa se isoju ko ya gbugba la tere ara aye bo ninu ogun agbagbe ago mero lojojumo isoju ya bere ko seun ti lati ijo keji osu kefa titi ijo keji le logun osu kefa odun 2026 ba ti bo si isoju iwaju aye megun grammar school go ti aso kale ko seun ti ni o bere ororo ogun aye e mo ti daran Israel Maji Abade Banji Ajibala The Elesure of Esure Kingdom Robert Paul Oluyemi Ati Opolopo Iranji Olorun Olorun Run Si Ori Ninu Soji Ati Tu Asile Ati Dr. Paul Abadare Olugbalejo Ure Tete Kun Abo Ninu Soji Yes We Do Ready Oh
3: Egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
4: aba aso ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fun telu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba make sure gbogbo igba ija wa ija o si always guide
5: me ile ise kan be lode le yi ti won tin ran aso ti dabi eni ti won bi ni mo mass fashion studio o ya eja ajo debe
6: susun la yeba susun shala
5: iroyin ta fojuba eni bade mass fashion studio lo le iroyin oniruru awon aso to je quality with different sizes ti won ti ran sile lo nse wa mu mi wa mu mi awon senator style lo niruru ti o duro rekete lara won ton ba ni kose si agbada fi se sara aso won le ba ni te oruko sara fila pelu ise ara re eyin ile ise te fe se logo sara first ile ise yin won ba yin design re be se ti fe abi eyin te fe te oruko sara first yala to loselu abi fawon osise yin e ma wule da mo jinama e ma bo ni mass fashion studio won wa ni kajola junction nilu ondo eyin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ mass fashion studio ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè nàìjíríà a wà láwọn orí social media instagram àti tiktok ẹ lè pè wá tàbí kẹ́ whatsapp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360 mass fashion studio ẹdín wa wò lónìí ẹ rí pérere ntolúwa
7: òṣùpá sídìkẹ láyé lọ sídìkẹ láyé lọ sọ̀dí adìyẹ làwọn máa tún ṣe sídìkẹ láyé lọ ogun mata lọgbọ kó mara láwìn ó padà ti dópin sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ láyé lọ sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ láyé lọ kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances computer àti computer accessories wọ́n ta automobiles oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sídìkẹ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ díẹ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín bàmà sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn ò fowó kọ̀ọ̀kan sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
8: Jísàdé jẹnẹrétọ̀ tuntun kọ́ mò ń wò nílé rẹ̀ yìí washing machine tuntun àtẹ̀rọ amúnáwá sólà jísàdé ó dẹ̀ ní kò sówó tá a máa fi parí iṣẹ́ yìí má tàn mí.
9: Ẹ̀tàn kẹ̀ gbogbo electronics tuntun tó ń wò nílé mi lásìkò yìí Retida Property Enterprise ló ṣe é. Retida Property Enterprise Limited. Àwọn ló fèsì sí ìbéèrè yíkéyìí lórí ọ̀rọ̀ electronics gidi lórí àrà ọ̀tọ̀. Ètò gbé ọjà kó máa sanwó yòókù díẹ̀ díẹ̀ tí wọ́n gbédé. Buy now and pay later. Wọ́n ó ti nà lọ́wọ́lọ́wọ́ báyìí o ní Retida Property Enterprise. Ìdá 40% ìpèrè ló máa san lórí èyíkéyìí electronics, TV gbangba, fridge, deep freezer, washing machine, kitchen equipment, gas cookers, generator, solar system, air conditioner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 40% ìpèrè ló máa san lórí ọjà. O lè máa sanwó yòókù díẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Tàbí lóṣooṣù ọ́fíìsì wọn kalẹ̀ sí number 39 Odokoyi Street ní Mọ́mí Ṣeun Trading Store Àkúrẹ́. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 0806193-1283. Retida lónìí máa sanwó díẹ̀ díẹ̀ kò sí nira.
10: On your track, set.
11: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

ṣíṣe fàyàwọ ògùn olóró lọ jẹ pé wọn ti ṣe àwárí àwọn ògùn olóró kan eléyìí tí wọn kó pamọ sínú àwọn irinṣẹ kan o tí wọn ń gbé bọ wá láti orílẹ̀-èdè Netherlands wá sí orílẹ̀-èdè Nigeria. Ìṣe ni àjọ ọ̀hún ni wọ́n ṣe àwárí òbítíbitì kìlógíráàmù ògùn olóró eléyìí tí wọ́n pè ní ketamine àti MDMA èyí tí wọ́n kó sínú àwọn irinṣẹ́ náà lásìkò tí wọ́n ń kó bọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì mú wọn nípínlẹ̀ Èkó. Ẹni tó jẹ́ agbẹnusọ àjọ NDLEA ọ̀hún Fẹ́mi Babafẹ́mi ó ní bí wọ́n sì ti gbẹ́sẹ̀ lé kò sẹ́yìn akitiyan àjọ náà láti lè rí dájú pé wọ́n pinwọ́ ṣíṣe fàyàwọ́ oògùn olóró kí wọ́n sì pinwọ́ bí wọ́n sì máa pín àwọn oògùn eléyìí tí kò bójúmu ọ̀hún káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ló ti fi kélé òfin gbé àwọn èèyàn mẹ́fà kan eléyìí tí ó jẹ́ pé wọ́n lọ́wọ́ nínú títa àwọn ọkọ̀ àjàgbéjò bíi mẹ́ta kan èyí tí ó jẹ́ pé wọ́n tà ní mílíọ̀nù bíi 170,000 naira. Ìṣe ni àwọn afurasí ọ̀hún lọ́wọ́ bà nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ látàrí olóbó eléyìí tó ta wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí fínnífínní lórí ìwà eléyìí tó jẹ́ pé wọ́n wọ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n ní àwọn kan wọ́n wá sọ níléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fiyé ni wọ́n ní ẹni tó wá sọ níléeṣẹ́ ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ọ̀gbẹ́ni Paul Adẹ́rẹ̀mí nípínlẹ̀ Ondo tó sọ fún àwọn tó ṣe ìwádìí náà wípé ńṣe ni ọjọ́ pé ó ra ọkọ̀ kan eléyìí tó jẹ́ ti tipa tó jẹ́ akóyọyọ àti ọkọ̀ kékeré kan eléyìí tó jẹ́ pé ọkọ̀ ńlá ló náà tó jẹ́ pé lọ́jọ́ kan ní oṣù karùn-ún ọdún tá a wà yìí tí ó jẹ́ pé ńṣe ni wọ́n ní afurasí kan Adeola Kọláwọlé òun náà ló jẹ́ pé ọ̀tá ìròyìn wá fiyé ni wípé ọwọ́ ba àwọn èèyàn náà eléyìí tí wọ́n tó tà fún nílùú Ìbàdàn. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá wọn ni ìwádìí ó sì ń lọ lọ́wọ́ o láti lè mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún gan kọ́wọ́ sì ba gbogbo àwọn tó wà nídìí ẹ̀. Ìròyìn àṣálẹ̀ ẹ̀lẹ́ ń gbọ́ láti kàndé àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlẹ́rọ̀mọ̀ Kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn tá a bá padà dé. Ìròyìn ilẹ̀ òkèèrè agbo amúlùdùn àti eré ìdárayá ń lókù à ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.

0: 101.9 FM. Peace of a dove.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM. O ti gba ko kini. O si waju. Awon egbe ni tele leyin.

0: aládàára nígbà ìwé rẹ. Yé ọ̀rẹ́ mi wà rere.
1: Ibà àṣẹlẹ̀ ayé. Ibà àtiwáyé ọjọ́. Ibà àtiwọ̀ oòrùn. Ibà òwúrọ̀ kùtùkùtù. Ibà ọ̀sánpọ̀ garigari. Ibà alẹ́gbèrè. Ibà orúgànjọ́ máa jìn. Ibà ilẹ̀ pẹpẹ. Ibà òfurufú jágádo ayé. Ibà ọ̀run digbundigbun. Ibà òjìjí fi kúnugún orí ìgbà àkàlà orí ìrókò kánnakánná orí oro. Ibà eégún ilé. Ibà òrìṣà ọjà. Ibà ètò gàtẹwà yìí o. Ìṣọ̀lá Akínrẹ̀mí ó lékè ń kà káàbọ̀. Ọmọ inú ọgbà tí ò gbọdọ̀ sísun yọ. Ààyò ẹyin dúró Elédùmarè. Ọmọ àwọn àgbàlagbà táwọn àgbádálódù tí wọ́n jẹ̀ nífa. Ó dorí así, ó jẹ̀rú ejò, ó dorú ọmọ àpáṣà, ó dorìṣà kúnlẹ̀ bọ́ tí wọ́n ń fobi kàn nígbàlẹ̀ èdè. Ìṣọ̀lá Akínrẹ̀mí ó lékè ń kà. Bísàngó bá sọ ẹrù lókè. Takọtabo a máa ṣàkíjokíjo. Bàrá bá sá jìnnìjìnnì abọ́lẹ̀. Ayé ṣetán, wọ́n fẹ́ gbọ́ tó fẹ́ sọ. Òwú ni òní jẹ́ òsì wí. Sọsọ òní jẹ́ òsì sọ. Àkọjálẹ̀ níta kúkọ. Àjàgbá yìí níta ara. Egungun kìí jáde àìgbá yìí bọ̀. Ọ̀kan làwọn kàyàkàyà. Mérí rí gbàǹkọ́ gbèètò. Tá a ti fojú sọ́nà fún. Yóò bẹ̀rẹ̀ wáyé o. Òkò àṣà kìí balẹ̀ kó sanwó. Orí òní balẹ̀ kó mọ̀ yìí nǹkan. Ọ̀pẹ̀lẹ̀ òní balẹ̀ kó mọ̀ yan bọ̀. Bóso gédé omi ẹkù. Ọ̀pẹ̀lẹ̀ ó yàn. Ẹ jẹ́ ká fara balẹ̀ pẹ̀sẹ̀ ká jọ gbọ́. Ẹ gbọ́ bí lásìkò tá a wà yìí kẹ́tò gorí àtẹ. Ọmọdé ò gbọdọ̀ sunkún ọmú o. Ọ̀fọ́ ò gbọdọ̀ fi runa sáàsùn. Agogo idẹ ò gbọdọ̀ dúkogó. Àjà òrìṣà ò gbọdọ̀ mi sẹ̀kẹ̀. Ọpọ́n rèé òbèlè rèé. Ó yá máa túkọ̀ ìtòníṣó. Ó gúnlẹ̀ láyọ̀.

0: ọfíìsì wọn ò pé méjì o ọ̀nà kan ṣo ni kò sì sí àròlé bàbá òkè ogun kankanbi kankan o. bàbá òkè ogun èyí tẹ́mi ń sọ yìí àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ tó ń mewé àtẹ́gbọ́n ni.
1: ọbalagbọ ọrẹ mi ọfíìsì kún ara ẹ ènìyàn
0: fẹ. ìṣọlá akérèmí ó lé kínka lóko mi ìlú bua àsàkẹ ọmọ ara rànmọ rẹ.
1: ènìyàn fẹ ní fọrọ o mi ò bá aṣọ rí ẹni.
0: Ati sọdún léyàtá apagbo apagbo àti pagbo ojú ọmọ oṣù ti dá o.
1: ilé ti máa ṣàyẹ̀yì sí o.
0: ìwọ tó o fún mi lẹ́ran ọdún ìwọ nu ọlọ́nu. kò sì tí ì jù ẹ lè pè mí pé kí n ṣe ní ó pè pé kí n lọ gbé àgbò kan níbì kan mo lè lọ gbé. àṣẹ pé odidi àgbò lọ́lọ́run kádàrà pé màá jẹ lọ́dún yìí nu. ilé ayé tá a wà yìí ó lè lọ́pọ̀lọpọ̀ nọ́mbà tẹ́ lé pé àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ bàbá òkè ogun ẹni tó mójú ewé àtegbò jùlọ ẹni kó so tó kù láyé làákò yìí ti lo ewé àtegbò fún ìdánidì ọmọ èèyàn 08024 91 36 69 08024 91 36 69 08024 91 36 69. Ẹjẹ́ ìdókè lọ́hùn mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: káwọn máa ṣe fàìsàn ọmọ ẹ ní ẹyí wa káwọn lọ́la fi hàn
3: bàbá òkè ogun ògbólógbó àgbà ọdẹ abàgọ tí ẹmí
4: tọwọ adàgọ jìnnì oníṣègùn ìbílẹ
3: tó ń lo ewé àtẹgbò fi sọmọ adarí hunun lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo
4: bí ìkẹdọ máa mú àmúgbò rere
3: kábàánì bẹlọn lórí àwọn ojú ọlọrun
4: ni ayé pọn omi burúkú sí nínú
3: kókó ẹlẹ́nà máa kọ́ni lójú.
4: bàbá òkè ogun
3: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹgbò.
4: bàbá òkè ogun lẹni náà
3: àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe
4: ọdẹ ìjùsà
3: pàdé olúbíkè ìjọsí ló fi ń síngbẹ́rì oríire fún tẹrú tọmọ
4: wọn náà gbéra ńlẹ̀
3: mọ́tàgúlú túkú.
4: bàbá òkè ogun
3: àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀
4: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́.
5: 08024 91 36 69.
3: bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
6: mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024 91 36 69 08024 91 36 69. Àlàáfíà ara wo ni di fíafíà.
0: ẹjẹ́ á ṣe bẹ́ẹ̀ ká tún jọ síra wa létí lálẹ́ tèmi o. ọ̀pọ̀lọpọ̀ tí ń lò gbèsè ayé àlàáfíà fíà gan tọ́jọ́ pa làáfíà wọn ó ti di fíafíà kò yẹ kó rí bẹ́ẹ̀ o. kẹ́lòmíì bá rìnrìn àrìn pé bìyàn ọmọ mi wúlewúle ni. kẹ́lòmíì bá sùn lálẹ́ báyìí kó tó di láàárọ̀ ó lè ṣe ẹ̀yọ́ lẹ́ẹ̀mẹfà ẹ̀mẹje kọ̀dá àpọ̀jù ẹ̀yọ́ égbà okun lára èèyàn ni kọ̀dá. èèyàn bá jí làárọ̀ ọmọkùnrin ọ yẹ kí gbogbo ara rẹ ó bá jí bẹ́lòmíì bá jí làárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ gbogbo ẹsẹ̀ ni ó kan gógógó kọ̀dá o.

0: pẹ̀rù bàbá òkè ogun wọ́n sì tún kù láyé àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ tọmọ ojú ewé àtegbò débi kà sí nǹkan ojúlówó ewé àtegbò ni wọ́n ń lò fún wọn bẹ́ẹ̀ bá ti ń pèwé lèwé ń jẹ́ wọ́n ń pe gbèlégbè ń dá wọn lóhùn nọmba four dúdú yẹmi lane opposite to emekun grammar school lakure nbi ni wọ́n wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08024 91 36 69 08024 91 36 69 nọmba tó lè pè wọn sínú ewé àtegbò kápá n tó ń dojúkọ yìí o ọlọ́run ó gbádùn àti ẹ̀ náà bó ṣe gbádùn àtọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n lọ dúpẹ́ mbẹ̀ bàbá ń dúpẹ́ lọ́dọ̀ bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn bílẹ̀ bàbá ya ní elédùmarè ni ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ òtòrí pé elédùmarè ni ń bá wọn ṣe ẹ mọ̀ pọ́dẹ ni wọ́n nílẹ̀ yorùbá ẹ mọ̀ pọ́dẹ a máa gbowó lọ́pọ̀lọpọ̀ bàbá yìí ti sọ dé jìnà títí ọmọ ìwúlò ewé àtegbò torí pé ọpẹ inú gbó kánrin ó sì nígbà táwọn wà nínú gbó ewé àtegbò náà làwọn máa lò tí nǹkan bá sọ dé kan tàbí tí nǹkan kan bá sẹ nìkan ewé àtegbò làwọn fi kojú ẹ tí ọlọ́run sì ń gba gbogbo ìṣàkóso ìdínú tí wọ́n fi wá jókòó ti ewé àtegbò láti máa lò fún ọmọ ènìyàn wípé ìṣòro pọ̀ o ṣùgbọ́n kọ́lọ́run ó lo àwọn náà láti máa tán ìṣòro ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọmọ ádámà ìdínú tí wọ́n fi jókòó ti ewé àtegbò nọmba four dúdú yẹmẹlẹ opposite to emekun grammar school lákùrẹ́ lọ ọ́fíìsì wọn o bọ́mọbìnrin mi ń ṣe rẹwà tó kù sí nílé lọ́kọ ayé ti da ìkórira sí i lá ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ lo òkè òkun ẹ̀ ń gbé passport dọ́dọ̀ òyìnbó òyìnbó òlu ẹlòmíì bó ṣe fẹ́ gòkè ní ń jábọ́ ó sì dúró tẹ́tẹ́rẹ́ ọmọ pé gbogbo àwọn tẹ́lẹ̀ náà lọ́hùn wọn ò dúró ni ìwọ náà mọ̀ dúró sáré kọ́mọ́ bá wáyé lásán ọmọ olórin kan lọ́kọrin nọmba four dúdú yẹmẹlẹ opposite to emekun grammar school lákùrẹ́ ni bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ wà o ẹjẹ ń dókè lọ́nàá mò ń padà àbá òkè ń gbọ́ ìpolongo wọn ẹ kú kalẹ̀.
1: Bàbá òkè ogun ògbólógbó àgbà ọdẹ abàgọ tí ẹ mi lọ́wọ́ dàgbà ọ̀jìnmí oníṣègùn ìbílẹ̀ tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hunu lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo bí kẹ́dọ̀ máa mú àmúgbó rere kábàánì bẹ́ẹ̀ lọ́run lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú kókò ẹlẹ́nà máa ń kọ́ni lójú. Bàbá òkè ogun àgbà ọjẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò. Bàbá òkè ogun lẹni náà àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe ọdẹ ìjùsà pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbárí oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́kàgúlú túkú. Bàbá òkè ogun àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ ń tọ́lọ̀ àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
2: tẹlifóònù. 08024 91 36 69
1: Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi, gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́, máa bọ̀ wá sí nọmba four dúdú yẹmi lane opposite Oyèmẹ́kun grammar school ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024 91 36 69 08024 91 36 69 Àlàáfíà ara wo ni di fíafíà.

Nàìjíríà ìṣẹ̀lẹ̀ ta lé òní. Arákùnrin kan bẹ láńre Àtìkúnlé. Amégèjì jọ mú oko tira wọn ní iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ń ṣe àgbẹ̀ oníkòkó. Ọmọ Nàìjíríà àlà ló dìjà láàrin wọn o. Ebi mo gbin fúláwà sí rè ìwọ lọ yọ ìwẹ okibọbọ mi. Ọmọ Nàìjíríà àwọn tó wà lábúlé bàálẹ̀ wọn bá wọn dá sí. Wọ́n pè àmégèjì àjọ dóko yín. Ìlú pé wọ́n sì yẹn gbìmọ̀ wípé ká lọ woko ọ̀hún. Asági wọn tó toko fún ọ náà wà lára àgbìmọ̀. Tí wọ́n yàn lọ, asági débẹ̀ asági ní ẹ̀yìn yàn báyìí làálà lọ. Ìlú sàálà o. Ṣùgbọ́n kò tẹ́ láńre lọ́rùn. Láre ni wọ́n ti yàn jẹ́. Kó lẹ́ sọ pé ṣèbí mo wí fún ọ pé báyìí ibi tá àlá wà rí pé wọ́n lọ padà yọ fúláwà tá a gbìn bẹ́ẹ̀.

0: tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isára ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Agbóhùn ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun lọ bẹ̀rẹ̀ sí máa hóye. Bẹ́ẹ̀ lẹ́lòmíà máa rí pé

0: bọnú ara ni ká bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara ẹlòmíín bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíín bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ọ̀mọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite yemekun grammar school nílùú àkúrẹ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-64-60-64-19 070-64-60-64-19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school ní ìlú àkúrẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 070-64-60-64-19 070-64-60-64-19 àlàáfíà ara wo ní bí fi abẹ́ ojúbà.
1: Iléeṣẹ́ tó ṣẹ́ ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí ìdò kíkiri.
2: Àgbàlagbà ètò kí ọ̀rọ̀ Ọlọ́run ti ń jáde lọ́tùlọ́tùn. Hour of truth. Wákàtí òtítọ́. Ibi tí gbẹrẹgẹdẹ ti ń gbiná tí lálà ti ń wú. Ó dé lákọ̀tún sá. Ètò bàbá ètò. The hour of truth. Wákàtí òtítọ́. Láti ìjọ First Baptist Church. Òkèdọ́gbọ̀n wọ̀. Ọ̀jọ̀jọ́ Sunday. Ó máa balẹ̀ bàgẹ́ sórí agbágbé àdàbà. 88.9 FM. Láago méjọ àbọ̀ ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn-án alẹ́. Ọ̀jọ̀jọ́ Sunday ni o. Hour of truth. Wákàtí òtítọ́. Ibi tí Ọlọ́run ti ń lo ikọ̀ àti ìríjú rẹ̀. Dr. Joshua Oladapo àti Mama Wafunmilayo Oladapo láago méjọ àbọ̀ sí aago mẹ́sàn-án. Ẹ má mi ṣe. Nítorí Ọlọ́run máa rán ọ̀rọ̀ rẹ̀ sí yín. Nítorí pé ó rán ọ̀rọ̀ rẹ̀ sì mú ọ lára dá. Fún àdúrà àti ìmọ̀ràn ẹ pè lórí 080-3745-3962. Oní ìrere Jésù ti máa dé Olúọba ní Ṣọlá bàbá ìyè rẹ̀. Ọmọọba Olíbalẹ̀ tìlú ìyè rẹ̀ ni ó máa tukọ̀ ètò náà.

0: láti inú ìjọ First Baptist Church
1: òkèdọ́gbọ̀n nílùú ọ̀wọ̀
0: àǹfààní ń bẹ
1: láti darapọ̀ mọ́ ìjọ yìí
0: bẹ̀rẹ̀ láti Sunday service
1: àti gbogbo ìtùwálọ́lọ́kan ọ̀jọ̀kan
0: fáǹfààní gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́
1: kí sí ìránṣẹ́ ọlọ́run
0: Reverend Dr. Joshua
1: Ọ̀làdà
0: fún àdúrà tàbí ìmọ̀ràn
1: ẹ pè lórí
0: 08037453962
1: lẹ́ẹ̀kan sí
0: 08037453962
1: wákàtí òtítọ́
0: The Hour of Truth
1: yóò ṣọkan wá lórí.

0: olóòtú.
1: 08155787027 08155787027 08155787027. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ̀, ẹ máa bọ̀ ní Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage. Ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀, a wà ní House 8 Road 7 Pele Ondo City.
0: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtìpupa àti agbègbè ẹ̀, kàn máa bọ̀ ní Maryland Hotel, ibẹ̀ ni ọ́fíìsì.

0: ngbo ba se ngbo wa lori eto ni wi pe gbogbo nkan lagbara Olorun kapa there are spiritual oriented diseases to je pe won a fi se niyan ko le ma now so but agbara Olorun kapa gbogbo
1: agbara Olorun ka
0: be ni
1: o da adupe lopo lopo baba ikiti le tin gbon lori afefe late kan nipa ori ofe Olorun mo wa baba kan mo gbe won wa sori eto leni baba infertility bawo ni yun se je
0: that is iroma bi show lo to
1: emo binu emo kan to ni kokunrin o mo le takutu oto ni ko takutu o mo le di omo
0: beni ototo ni sheri infertility yen ni inability of couple to have a child after a voluntary affair between them for a period of a year or more ti won o de lo any contraceptives to je pe o le da oyun duro to ba ti wa ri be te pe laarin odun kan e jo wa papo oko ati yawo e ri pe e de nso bi o se ye ke se sugbon ko so oyun ko so ma infertility niyan se wa ri olotu o kun si meji primary infertility wa secondary infertility wa be ni se ri primary yen ni pe won fera odun kan odun meji odun meta ko ti so ma primary niyan secondary ni wi pe won ti lomo kan abi meji idaduro wa wa fun ojo gboro se ri o tun wa pin ni bi secondary yen o tun pin sori si meji bakan na e ri iyawo to ti bi ma meji si bi kan a wa fe okunrin mi a wa di pe won wo mo wo ma titi won oro ma e ro okunrin mi to je pe o ti bi ma meji tele ko to pade obirin kan a wa di po pade obirin mi won so gbogbo awon won yin under infertility ni so to ba ti wa ri be a ma nro toko ti yawo yen kan jo jade because when you talk of infertility pe or iroma bi is 50-50 case okunrin le responsible obirin de le responsible so a good of peg here because awon eyan samba ma nwo pe lati gba ti iya ti de lati gba ta anti ti de ko loyun no o le je wi pe nkan omokunrin gan ni o lagbara lo le lati le de bi oma
1: baba e tun ma npe number yin lekan si
0: e se number te le pe wa si 08 1 5 5 7 8 7 0 2 7 0 8 1 5 5 7 8 7 0 2 7
1: baba e je kin beere ẹsọ lẹẹkan ẹ láwọn kan wà tó jẹ pé yàtọ sí àwọn tó ti gba bíi ìfètòsọmọ bíbí
0: bẹẹni
1: tá a bá wá rẹ tó gba fètòsọmọ bíbí ṣùgbọn tó jẹ pé fètòsọmọ bíbí yẹn àkókò rẹ ti kọjá ó ti díù ṣùgbọn síbẹsíbẹ òun ò ròyún ní fún ọpọlọpọ ọdún ṣé a lè sọ wípé infertility ó ti wọlé láti bẹ.
0: bẹẹni o possible torí tí over time yẹn bá expire o ye ki won se normal kan se bo se ye kan se won ti o ba ti wa ri pe ko se bo se ye ko se a je pe nkan kan ti wa nbe ni nkan kan ti wa nbe
1: baba ki lo wa nfa infertility yi gangan
0: e se olotu awon nkan to nfa po sugbon ka kan menu ba die tori akoko wa lori eto se ri ti obirin ba ni fibroid eleti yoruba npe ni oyun iju o le je ki iru obirin be ko ma le loyun ko ma le bima kí náà ń pè ní fibroid yẹn ni pé a rí pé ikùn ń wú kí obìnrin máa rọ màbí ọkọ máa kíní yẹn máa yí kiri inú ẹ so ìyẹn nìyẹn dẹ bákan náà obìnrin tó bá ní infection tó yẹ pé one of the bacterial infection tó ti pẹ lára a discover wípé tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ kò ní di oyún ṣùgbọ́n ìyẹn wà contagious tó bá ti ṣe obìnrin yẹn ó máa ṣe ọkùnrin yẹn náà so ìyẹn lọ bẹ́ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan tí nǹkan ọmọkùnrin yẹn náà tó bá lẹ tó jẹ́ pé ó lẹ lé tí olóyìnbó ń sọ pé wà wọ́tírì a rí pé kò ní lè dọmọ so ó tún yàtọ̀ sí yẹn sà ṣe rí tí obìnrin bá ní ẹ̀dà ẹ̀dà yẹn wá póríṣi méjì tó jẹ́ pé tó bá ìkíní tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ tó bá dìde a rí pé gbogbo àwọn nǹkan tó yẹ kó dúró sínú kó dọmọ gbogbo ẹ̀ á wálẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ kò lè bímọ kò lè lóyún or tó bá rí pé ordinarily ó kàn rí pé nǹkan funfun funfun jáde lójú ara as a result of infection yẹn kò á difficult fún obìnrin bẹ́ẹ̀ láti lè lóyún so many many things ni a wá rí pé inú ń kùn inú ń gbóná so ńgbà tó bá yẹ kí nǹkan ṣe kò ní wá tó bá wá a change date tó bá wá kọ́lọ̀ tó máa mú wá kò ní da or ìgbà wá a máa wá bí ìgbà tá a bá po ògì a máa dì gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ kí obìnrin ó wà ní ipò àìrọ́mọ bí.
1: bàbá kí ló máa ń fà tó jẹ́ pé ẹlòmíràn yóò lo oògùn ìbílẹ̀ báyìí fún àwọn oríṣiríṣi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ ìgbà díẹ̀ àìsàn yẹn á tún wà níbẹ̀ kí ló lè fà á.
0: ẹ ṣe olóòtú sẹ́ri tó bá jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú infection mo ti kọ́kọ́ sọ ṣáájú fún bóyá bóyá àwọn tó ń ṣe ń join wa lórí ètò ṣe tó bá jẹ́ pé bacterial infection ni for instance sẹ́ri tẹ́ni yẹn bá lo oògùn tó pa living organism then àwọn bacteria àwọn ẹyin tí bacteria yẹn lé o gbúdọ̀ take measures láti take care wọn so tí o bá jẹ́ ó dàbí ìgbà tí èèyàn bá ní fish pond ni tó bá da gamaline ẹja yẹn lè kú but later tó bá keep omi yen wa tun discover pe awon eja tun tun bere si se yo ninu e so awon procedure ni procedure o ye tayo pe ka kan logun nikan mo so saju le kan ti eyan ba logun o ma la won measures to ye ke eyan o keep in place de o ma la won steps to ye ke eyan o tun gbe tele ogun yen ti o ma fi sise papo ta fun wa ni good result
1: adupe o gbogbo omo Nigeria baba Ekiti le n gba lori eto yi baba ege nbere bere yi ka lawon eyan tori ki se ilu bini kan na tin gbo wa lowo lowo bae won gbo wa lori gun merin agbaye bawo na o se rin ona won na gba ti won fi kan yin lara gan
0: o nkan to kere popo ni ki won pe wa ni ori number ti a fi sita 081 55 78 7027 081 55 78 7027 081 55 78 7027
1: Baba se number yi se o valid
0: ben
1: gbogbo
0: ben
1: osi gba tan pe yin be ni gbe
0: ben
1: eyin fun ra yin na le
0: fun ra number to dodo temi gangan ni yen
1: o de eyan omo Nigeria mo fa wa so ya fun yin pe te ba ti pe number yi yo wole e ba mi pe lekan si
0: 081 55 78 7027 081 55 78 7027 081 55 78 7027
1: Eba mi daruko yin lekan sun gbogbo
0: gbajugbaju a ni segun ibile awon ilu ma ka ta awon eyan ti ma ni baba Ekiti eye meji okin je die
1: eye meji okin je die baba Ekiti o de ba mi ki gbogbo omo Nigeria
0: to ni bi ki bi tete lanfani lati gbadun eto wa adupe lowo yin o lagbara olohun olohun ni faisan se yin gbogbo number ta ti visitor ta ba ni ibere kan abi meji te fe bere te ba de ni imaran te fe je ka gba yin e pe number ta visitor a ma da yin lohun e se o a tun ma rira
1: to oluseyin asafe baba yo ba loruko temi mo ki gbogbo yin o etite fi ngo wa oni di ni agbara olorun e ni lugbade aisan eyin pe baba Ekiti lori gbogbo bo ba se nlo gbogbo e patapata olorun oba mi ni o si gba asakoso ko ni baje fun yin o igba miran latun mo pade nje ni loruko gbogbo awon alase ikanni ta wa yi ni emi oluseyin asafe ti gbogbo eyan pe ni alasafe baba yoruba nki yin wipe o dojo mi ojo re o da
2: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tegun gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe

0: Yé ni obìnrin yìí ti wá ayaba yìí ti wá láti wá gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n Solomoni. Ohun tí ó sì gaju Solomoni sì wà níhìn pẹ̀lú.
1: She was compelled by the greatness of that king of peace to seek him earnestly.
0: Ayaba Sheba wá láti ilẹ̀ rẹ̀ lọ́hùn-ún. Ó wá nítorí ọláńlá ọba àlàáfíà yìí láti wá wá ojú rẹ̀.
1: At all costs and with glad sacrifice, she came to see his face.
0: Ayaba Sheba wá láìwo ohun tí ó ná àti gbogbo wàhálà tí ó là kọjá tayọ̀tayọ̀ ni ó fi wá láti wá fi ìrìn àjò rẹ̀ tí ó ṣe wá sọ́dọ̀ Solomoni dàbí ìrúbọ láti wá rí ojú Solomoni àti láti gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n rẹ̀.
1: She longed to hear his wisdom and behold his glory.
0: Ọkàn rẹ̀ ti ń pòǹgbẹ láti rí ògo Solomoni àti láti gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n rẹ̀.
1: It was a great expenditure for a lesser reward.
0: Ohun tí ó ná Ayaba Sheba ó ga jùlọ nítorí pé bí ẹ bá gbélé orí òṣùwọ̀n, ohun tí ó ná ó pọ̀ ju ohun tí ó rí gbà lọ.
1: Dear listener, she will condemn this generation.
0: Ayaba Sheba yóò dìde tako ìran yìí ní ọjọ́ ìdájọ́ ìwọ olùgbọ́n mi so mọ̀ ni.
1: Her very life will bear solemn testimony to the wickedness of hearts in not arising and seeking the Lord Jesus Christ.
0: Obìnrin náà yóò dìde tako àwọn ènìyàn tí ó kọ̀ láti wá sọ́dọ̀ Jésù Kristi nítorí Jésù pọ̀ ju Solomoni lọ. Yóò dìde tako wọn wípé èmi gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n Solomoni mo tọ Solomoni wá ẹ̀yin kò sì tọ́ Jésù tó ju Solomoni wá.
1: This queen will be there, as will you, at the judgment.
0: Rántí o, Ayaba Sheba yóò wà níbẹ̀ ní ọjọ́ ìdájọ́ náà. Bẹ́ẹ̀ ìwọ pẹ̀lú yóò sì wà níbi ìtẹ́ ìdájọ́ náà.
1: The king will ask you, do you see this woman who came from the ends of the earth?
0: Nígbà náà ni ọba náà yóò bi ọ léèrè wípé ǹjẹ́ ìwọ rí obìnrin yìí tó wá láti òpin ilẹ̀ ayé bí?
1: How far have you come in pursuit of the one necessary thing in life, devotion to my son, the Lord Jesus Christ?
0: Ṣùgbọ́n ìwọ ní tiẹ̀, báwo ni ìrìn àjò mélòó ló ti rìn, ìpinnu mélòó ló ti ṣe, ìgbésẹ̀ mélòó ló ti gbé láti wá sí ọ̀dọ̀ Jésù Kristì ọmọ mi? Láti fi ìgbé ayé rẹ bu ọlá fún àti láti fi ọkàn rẹ àti ara rẹ fọkàn sí fún.
1: Many will be speechless on that day, but not the queen of the south.
0: Kẹ́kẹ́ yóò pamọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ní ọjọ́ náà, ṣùgbọ́n Ayaba Sheba ò ní bonu rárá.
1: She will turn and ask, why this waste?
0: Lọ́jọ́ náà ni Ayaba Sheba yóò kọjú sí ọ, yóò sì bi ọ léèrè wípé kí ló wá dé tó fi fi ayé rẹ ṣòfò báyìí láì wá sí ọ̀dọ̀ ọmọ Ọlọ́run.
1: And dear listener, what will you answer in that day of judgment?
0: Tí Ayaba Sheba bá bi ọ léèrè báyìí ìwọ olùgbọ́n mi lọ́jọ́ náà, kí ni èsì tó fọ̀, kí ló sọ ní ìdáhùn?
1: One thing is necessary.
0: Ohun kan ṣoṣo ni ó ṣe pàtàkì jùlọ.
2: Thank you for joining us today on Jesus the Light.
0: Ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nímọ́lẹ̀ ayé.
2: We would like to hear from you.
0: Àwa fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can send your questions and comments to 081-677-4993. Again, 081-677-4993.
0: Ẹ lè fi àwọn àtẹ̀jíṣẹ́ yín àbáwọn ìbéèrè tẹ bá ní ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-677-4993. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 081-677-499-03.
2: So until next week Sunday at 9:30 p.m. right here on Adaba 88.9 FM.
0: Nítorí náà ẹ tó pàdé wa lọ́jọ́ Sunday tí ń bọ̀ láago mẹ́sàn-án àbọ̀ alẹ́ lórí ìkànnì iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM.
2: Be doers of the word and not hearers only, deceiving your own selves.
0: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ẹ má fi jẹ́ olùgbọ́ lásán, kẹ́sì tan ọkàn ara.

0: láéláé àwùjọ.
1: Kò ń rẹ owó kó mọ̀ lè ná jà kókó lárọ́ ta le.
0: Àgbàlẹ̀ tí wọ́n mọdé rà wó.
1: Gbogbo eré Adémokí yín gbogbo èjìká lẹ̀kẹ̀ ẹ káàlẹ́ o.
0: Mo dọ́mọ rẹ. Iṣẹ́ kò fọ́ ṣe ni.
1: Gbogbo eré Adémokí yín lẹ́ẹ̀kan sí gbogbo èjìká lẹ̀kẹ̀ ẹ kú alẹ́ o.
0: Apolówó ọjà kò ta wàrà.
1: Gbogbo lọ́dẹ lọ́dẹ mo kí yín o, gbogbo aṣípamọ́ kí yín.
0: Kókó sí ni o. Bàbá Ọlọ́run wọn.
1: Àwọn àgbà ní aṣípa ní Bọ̀gún, olọ́dẹ ní Bọ̀gún, ilé aṣípa ní Bọ̀gún ẹ̀gí.
0: O ṣeun ọmọ rẹ.
1: Igi lásán lára oko ń bọ́ mọ̀ ìwòsàn ara ògùn tiẹ̀ ni rè.
0: Adarí.

0: ẹkàrẹlẹ kan si.
1: mo fọ́ sí ìṣe yìí tán.
2: ó jẹ́
1: ìfọ́pù iṣẹ́.
0: ìsáwọ̀ ìsọ̀gbẹ̀rì mo kí yín o.
1: ṣe láwùjọ fèdè yorùbá ṣe.
2: abínibí àtọ sábìlìtì yorùbá.
1: àwùjọ fèdè.
0: gbogbo ẹ̀yin lọ́dẹ lọ́dẹ mo kí yín láìsẹ́ kù kankan.
2: abínibí àtọ sábìlìtì ìtọ́wé. lábala lábala lẹ́tọ́.
0: mo rẹ̀ kí ẹ̀yin pásítọ̀ pásítọ̀ náà. ẹ̀yin àlùfáà mo kí gbogbo yín o.
2: mo ní lábala lábala lẹ́tọ́ kókó ṣe o.
0: àwa tí ò ṣe pásítọ̀ tá a ṣàfáà tá a sọdẹ tá a ṣàwò tá a kàn wà gbúndúkú mo kí yín náà.
2: wọlé kò ta ní warawara kò ta ní warawara warawara lánkẹ́ lọ́mọ ló.
0: ètò ìrìnkèrindò ọmọbábọ lọdẹ ògúnbíyì tìlú ẹ̀tàn ayégbájú èkìtì kwara.
1: ìrìnkèrindò.
0: mo ń lọ mọ́ mo débì ṣe èmi rí pépéle kó oògùn sí ìdí mọ́bìnrin ṣàfojúdi. mo gbọ́ ike ẹranko ilé òwú mi ń wá mọ́ mo dé ìgbẹ́dẹ̀ rí.
1: ìrìnkèrindò.
0: mo ń lọ mọ́ mo dé mo rí palájá mo rí pa ń bọ̀ mo rí pa lókùn ìyá mi.
1: ó

0: orí ètò ìrìnkèrindò náà lẹ ti ń gbọ́ mi fún tèmi o. Ètò tá a ti mọ́ ń sọ̀rọ̀ nípa ẹranko àti àwọn kòkòrò tó wà lókè ẹ̀gàn.
1: Àwùjọ tó ń ṣe ni o.
2: Àwùjọ tèdè ilẹ̀ wa ṣe.
1: Àwùjọ tó ń ṣe ni o.
0: A sọ̀rọ̀ nípa ọdẹ níbi ìjẹjọ pé àwọn ọdẹ ẹ ṣàánú wọn, ẹ mú àwọn ọdẹ ẹ fawọ́ wọn sókè, àwọn tó wà nù ń gbó wọn pọ̀jà wa tá wà ń ta lọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alágbára tẹ́ ẹ pè mí o, mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ pè, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ sáà pè mí pé ẹ ṣe, mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ pè mí ṣàkíyèsí, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo lù yín lọ́gọ ẹnu. Ẹ má sì mí gbọ́ ohun ò ní wọ́n bú mi o, wọ́n kí mi náà ni o, wọ́n sì bá mi sọ̀rọ̀ tó wà òkè dáadáa, ṣùgbọ́n kò kàn la owó lọ, bí ò tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ fún mi lówó, ẹ sáà jẹ́ ká ṣètò bí ààbò yóò ṣe wà. Akúkúrú owó raṣọ sára bọ́ nǹkan tó kọ níjó ni ó ní bá àwọn òrówó faná sílé, àwọn aróówó faná sẹ́nu, àmọ́ bá àróówó fami sílé ń tiwa, aróówó fami sẹ́nu.
2: Ó kú iṣẹ́ ọpọlọ, ṣe láwùjọ tèdè Yorùbá ṣe.
1: Àṣà Yorùbá ò ní parun la.
0: Àwọn èèyàn ń sọ̀rọ̀ báwọn òrówó faná sílé, wọ́n róówó faná sẹ́nu.
1: Èmi ti rẹ̀ o.
0: Ṣé èèyàn ó wá wáyà ẹnu ẹ̀ ní báyìí wọ́ àmọ́ ngbà tí mi ò kúkú mọ̀ tumọ̀ iná tá ń sọ ó ti yé wọn náà.
1: Iṣẹ́ kò fọ́ ṣe.
0: Àmọ́ èmi bí mi ò rówó fa omi sílé, mo rówó fa omi sẹ́nu. Mo rówó ra bottle water.
2: Iṣẹ́ kò fọ́ ṣe
1: ni.
0: Mo lọ mọ́ ngbà tá a wà ń sùkú, bàbá professor kan, ó ní àyìn àgalú, ó ní ẹni tí ń fìlú bú, ó ló gbọ́ o, ó ní ó gbọ́. Ó lẹni tí àyàn àgalú sì ń fìlú bú ó ló mọ̀, ó ní ẹni tó sì ń fìlú bú ó ló mọ̀ pé àyàn àgalú èmi ló ń fìlú yìí ń bú, èmi ló fìlú yìí ń bá wí. Ó ti yé wa.
2: Jáde iṣẹ́ kò fọ́ ṣe ni. Irinkerindo ọmọ olóde.
0: Pápá là á ṣe fún tèní, kò sí mèédè, kò sí sùmọ̀ǹdẹ̀rẹ̀, a mọ̀ lọ síbi tá à ń lọ dàrẹ́ẹ̀tì.
2: Kò fọ́ sí ìṣe yìí tán.
1: Ó jẹ́
0: mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹran kan wà, mo fẹ́nu bà á níbi ìjẹjọ àtìgbà náà làwọn èèyàn ti ń pè mí pé bọ̀dá kò fún sí abẹ́nu lébélébé, jọ̀wọ́ mú ìtàn ẹranko yìí wà, mú ìtàn ẹran yìí wà, mú ìtàn ẹran yìí wà. Àti wípé ẹran tí ẹ pè ní ẹ̀tà, ṣé a lè jẹ́ ni àbí wọ́n máa ń jẹ? Ẹran ẹ̀tà jíjẹ ni o, wọn a máa ń jẹ tà. Kódà nínú ẹranko tó wà nínú igbó, bóyá la fi lè rí ẹran nínú ẹran ńláńlá, kò sí ẹran tó lè dùn tó ẹran ẹ̀tà. Kò sí ẹran tó lè dùn tó ẹran ẹ̀tà o. Kódà ẹ̀tà ó dùn ju ọ̀yà lọ. Ẹran ẹ̀tà ó dùn ju ọ̀yà lọ. Ẹ̀yin tó yẹ pé tí a bá ti débì kan ṣé ìkúrú wà, sọ́yà wà lẹ máa ń béèrè. Àwọn ẹran tó dùn ju ọ̀yà lọ pọ̀ dáadáa tó sì lé lẹ́nu. Ẹran ẹ̀tà ó dùn ju ọ̀yà lọ o dáadáa, ká mọ lọ sókè gan. Ó kàn jẹ́ wípé ẹran ẹ̀tà ó ṣòro pa, ó gbọ́n, ó máa ń gbòòrùn, ọ̀sán ni máa fi ń sùn, kì í sùn lóru. Ìdí nìyẹn tán fi ni pé ikú kì í pẹta lójú ran ni wípé yóò máa lálàá, ẹni tó bá fẹ́ pa yóò máa rí bó ṣe ń bọ̀, àti pé kẹ tó débẹ̀ yóò ti jí. Àmọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan tó ń pè ní àyàn o, nígbà tá a ṣe wà nù oko ńgbà kan, à ń pè bẹ̀ẹ́ ní kówópé, oko wọn wà lẹ́ẹ̀rin kówópé àti bọ̀m̀bé nínú igbó ni o, à ń gé ọ̀gẹ̀dẹ̀. Ni bọ̀dá bá kú, ó bá ṣẹ́wọ́ sí mi, ó ní kí n wá o. Ìgbà tí màá ṣe débẹ̀, ó ṣe bọ̀lọ̀kù síbi ewé ọ̀gẹ̀dẹ̀, ó jẹ ọ̀gẹ̀dẹ̀ tán náà ló sì sùn. Àdá fáìlì ńgbà tí bọ̀dá gbélé lẹ́yìn ọrùn, fẹ́lẹ́fẹ́lẹ́ ló gekù. Ẹ̀tà tojú oorun jáde sójú ikú o. Làbí ni pé gbogbo nǹkan ti chẹ́ǹjì pátápátá. Ẹ tiẹ̀ rí gbà tí ẹ̀gbọ́n mi Pàṣó tó ti kọ ni pé gbogbo nǹkan ti chẹ́ǹjì o. nkan ti yi pada tele tele leru o wa sugbon ni se yi sa kini kan ti mo bo se ko ren yo mo ni fuji gba na ni kan tun wa yi pada si pada mi bazo oni nkan ti yi pada be ba ri e ba nke omo loro agudu omo loro e kan baso omo ewure oro nje lese gbagede omo agotoro tin je lese gba koko nile omo ju oro lohun be ba de atun le ki won sile body di we nile omo ajanjo ekun woran baba tala janpa kuru mo omo aro ojo omo aro ni lakele won o jaja won o taja won o raja won o sinja a se npe won lalaja ni so omo ajanjo omo ekun su woran ni oju lakele oju oro ti o ni fo mo ki boda mi paso baba kepe o adun fo won lo nbe won pe gbogbo nkan ti change o gbogbo nkan ti yi pada o ti wa yi pada gba eyan le re ri eta pa daada ni oju iran amo o gba toju orun jade soju oku sugbon be ba deta ku deta ecc lo fi le pa by mistake na npe ni ac ac lo fi le pa o ko le pa lai se wi pe takuti lai se pe ojo e pe yoruba na de ti soro ta won soro seku won ni kini la ri se aisan la ri wo a ri tolojo se eran ti a pe ni eta yi nibi to ni agbara de nibi ti eta ni agbara de agbara e koja nkan mi o ni eran eta ibi to ba se gasi ke to le pa nbe afi te ba dogbon emi okunkun sibe le to le ri pa pe e de fe de takute e mo de de eta ko le mu o afi te ba kan de takute kale sa le kan le ba pade ta ba si so pe le ni o eta ni mo wa lo e le pade afi te ba kan mura dani te nlo te kan se konge lo tan

à ń sọ̀rọ̀ nípa ẹran ẹ̀tà ká lè tètè mú un kúrú. Ẹ̀yin tẹ́ ń béèrè pé ṣé wọ́n ń jẹ́, wọn a máa jẹ́ o. Ẹran ẹ̀tà a sì máa dùn, aláboyún a máa jẹ́, ẹni tí ò lóyún a sì máa jẹ́ dáadáa. Ni ẹran ẹ̀tà tó máa ń dùn dáadáa, jíjẹ ni o, jíjẹ lẹran ẹ̀tà. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún, ẹran ẹ̀tà a sì máa dùn dáadáa. À ń sin ẹ̀tà nílé, à ń sìn nílé, èmi gan ti sìn rí, mo ti sìn rí, ìdí tó fi kú kódà kò yé mi, kò yé mi dáadáa. Ọmọ mi kan ni mo ní kó máa bá mi fojú to, ìyẹn adéré ni ló ń fojú to ló bá mi. Ọmọ kékeré ni mo kó, ni mo kó lóko, òun ni mo bá mi ń fun ní míìkì. Àmọ́ ká tún jálè kólé ní ọ̀la Àbàdàn, ọ̀túnlá ìdó ọjọ́ mẹ́rin àdàbà ló fà á ní Àkúrẹ́ ṣe gbogbo ẹ̀. O ní ò jẹ́ kí n ráyè fojú to, tó bá jẹ́ pé ní ayé òde ìní ni kò lè kú. Ẹ̀tà èmi náà ti sìn rí dáadáa, mo ti sìn rí dáadáa. Ẹ̀tà kì í pẹ́ mojú èèyàn, kì í pẹ́ mojú èèyàn, torí gbà tó ṣe tó bí ọjọ́ bíi mẹ́ta tèmi ti kú òun lé, tí mo dọ́dọ̀ ẹ̀, tó ń bá tí mo dọ́dọ̀ ẹ̀ báyìí, ó ń ṣẹ́jú, ó ń pa kuru mọ́ mi. Ṣùgbọ́n bí ọmọ mi ṣe débẹ̀, ó ti fun lóko, bó ṣe pé báyìí náà ló sì ń rórù mọ́, ló sì ń ṣèrù belebelebelebele mọ́, tó dẹ̀ tún fun lóúnjẹ. A gbé dání bá a fun lóúnjẹ. Tó bá ti ń gbóòórùn, ó ti dá òórùn ẹni tí ń tọ́jú ẹ̀, ó da mọ̀. Bó bá dẹ̀ ti pè wọ́n ló ń da lóhùn, mẹ́ta nígbà náà lọ́hùn, tó sì tọ́jú ẹ̀ tó bí oṣù kan kó tó dà pé ìkan kú, bí kan ṣe kú, nìkejì kú, kó tó dà pé mẹ́tẹ̀ẹ̀ta kú nígbà náà lọ́hùn. Èmi náà ti sìn rí dáadáa, àmọ́ kò sáyé àti fojú tó dáadáa nígbà náà, torí ó ti tó pé kí n lọ fun ní abẹ́rẹ́, kí n lọ fun lábẹ́rẹ́, àmọ́ kò sáyé. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. A máa sin ẹ̀tà nínú ilé, o sì ti rí àwọn ọdẹ tó ń sìn, tó ń sìn dáadáa, tán pọ̀ nínú ilé wọn, tó pọ̀ nínú ilé wọn tán sìn, àwọn bí àlégbà tán sìn. Àwọn olóòdẹ mi mi jọ bóró lókìtì pupa, àwọn ohun mọ̀ bá ṣe ń tọ́jú ẹran, tọ́jú gbogbo nǹkan. Mo kí olóòdẹ bóró, mi jọ bóró ní olóòdẹ, olóòdẹ mi nù dáadáa ní gbogbo irinjẹ, tá òkìtì pupa, mo kí balógun olóòdẹ, balógun lókìtì pupa náà. Àwọn ohun wọn a máa rí lú ẹ̀sìn àgàgà àlégbà, àwọn kúrọ́kọ̀dá ọ̀nì kan wọ́n máa ń sìn, bẹ́ẹ̀ náà la ṣe ń sin ẹ̀tà náà, tí ò sì ní fi nǹkan kan ṣèyàn. Ó jẹ́ bí ìyẹn ṣe jẹ́ lórí tẹ̀tà. Ẹranko tí mo ní a fẹ́ mú tàn ẹ̀wà fún tìní, ń bo ẹranko yìí ń gbé, ìlú wo ló wà ọmọ bo ni. Ẹranko yìí ilé ló ń gbé o, a sì lè bá pàdé nínú oko. Àmọ́ tẹ bá ba pàdé nínú oko, ó ti ṣèǹjì orúkọ ẹ̀. Ẹranko yìí là ń pè ní gágá ni nínú oko, ológbò ni nínú ilé. Eléyìí tí ń gbélé, tí ń gbóko là ń pè ní ẹhànnà. Ẹ mọ́ gbàgbé o, eléyìí tó wà nílé là ń pè ní ológbò. Àwọn kan a máa pè ní ológìní, àwọn kan a máa ológbò ológìní. Orúkọ kẹta a lè dákọ ẹ lórí afẹ́fẹ́, torí àwọn ìyá ni máa ń yà yìí ń lò. Eléyìí tó bá wà lóko là ń pè ní gágá. Eléyìí tó bá wà ní inú ilé, kò gbélé, kò gbétaun, là ń pè ní ẹhànnà. Àwọn tá à ń pè ní ẹhànnà yẹn, wọn a máa pọ dìde àkùkọ ẹdìyẹ tí wọn ò pa. Ológbò yàtọ̀ sí kọ̀lọ̀kọ̀lọ̀ o, ọ̀tọ̀ ní kọ̀lọ̀kọ̀lọ̀. Kọ̀lọ̀kọ̀lọ̀ a máa gùn ju ológbò lọ, kọ̀lọ̀kọ̀lọ̀ a máa tóbi ju ológbò lọ, kọ̀lọ̀kọ̀lọ̀ a máa tóbi ju ẹhànnà lọ, kọ̀lọ̀kọ̀lọ̀ a sì máa tóbi ju gágá lọ. Ológbò máa ń gani, kìí gùn tó kọ̀lọ̀kọ̀lọ̀, kìí gùn tó kọ̀lọ̀kọ̀lọ̀, kìí gùn tó kọ̀lọ̀kọ̀lọ̀. Àmọ́ gbogbo nǹkan tá à ń fi ológbò ṣe, a lè fi gágá ṣe o, a lè fi ẹhànnà ṣe. Ó kàn jẹ́ pé iṣẹ́ tútù ló máa mú wá lọ́dọ̀ ológbò,
àmọ́ iṣẹ́ líle ló máa mú wá lọ́sọ́dọ̀ ẹ̀hànnà àti gágá. Ológbò a máa bímọ, a máa ṣe ìbálòpọ̀. Bó ológbò àtológbò ṣe máa ń ṣe ìbálòpọ̀? Ìbálòpọ̀ akọ sábo pẹ̀lú ológbò bíi pé wọ́n lọ sójú ogun ni o. Bíi pé wọ́n lọ sójú ogun ni. Ìbálòpọ̀ wọn a máa lágbára tí wọ́n máa ké, tí wọ́n máa ké, tí wọ́n máa léra wọn káàkiri, tí wọ́n máa nara wọn gbàgbà, ìgbà wọ́n máa da lérú ni. Níwọ̀n ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ìbálòpọ̀ eré ọmọ. Lẹ́yìn ìbálòpọ̀ tí ọmọ bá fẹ́ dé, a kì í dédé rí ìgbà tí ológbò bímọ. Kò sẹ́ni tó mọ̀ ìgbà tí ológbò máa ń bímọ títí ẹ o. Kò sí ẹni tó lè sọ pé ó mọ̀ ìgbà tí ológbò ń bímọ. Ológbò àdédé máa kọ́mọ síta ni, torí orí àjà lológbò sábà máa ń bímọ tiẹ̀ sí. Orí àjà ni ológbò máa ń bímọ tiẹ̀ sí. Ìdí nùhún tán fi máa ń sọ wípé ológbò ní kọ́mọ tiẹ̀ lólè, ológbò ní kọ́mọ tiẹ̀ lólè. Òná fi máa ń sọ pé ológbò ní kọ́mọ tiẹ̀ lólè, kìnìún ò ní kọ́ ọmọ ẹ̀ lọ́dẹ. Wọ́n máa fi ń pòwe kan pé ológbò dúdú orí àjà, ojú tó lé, ojú tó ko. Orí àjà yìí ni àwọn ológbò ti máa ń tọ́jú ọmọ ẹ̀, tọ́mọ ẹ̀ fi máa dàgbà dáadáa dáadáa, débi pé yóò fi kó wọn wálẹ̀ dàbí àwọn ìyá tó ń sìn, bàbá tó ń sìn, tí wọ́n fi mọ̀ wípé ológbò yìí ti bímọ sórí àjà. Ológbò dẹ̀lílé yìí bó o náà ṣe ń mọ̀ pé ó ti bímọ sórí àjà. Torí tó bá ti ku bí ọ̀la sí ọ̀túnla tí ò bímọ ni òní ti wá sílẹ̀ lẹ̀ mọ́. Ó sì dìgbà tó bá bímọ kó tó padà wálẹ̀. À pẹ́ díẹ̀ kó tó wá, ṣùgbọ́n tó bá fẹ́ wà ó ṣeé ṣe kó máa ké, kó máa ṣe gbùrùgbùrùgbùrù. Akọ ẹ̀ ló tún wá ba ní àjọṣepọ̀ ńgbà náà. Ṣùgbọ́n lẹ́yìn àṣepọ̀ yìí, akọ ti máa lọ síbi titi ẹ̀, òun náà yóò sì máa wọ́gbọ́n bí ó ṣe rí ọmọ titi ẹ̀ bí. Ní gẹ́rẹ́ tó bá ṣe bí ọmọ ẹ̀ tán, kò ní sákọ mọ́, kò ní sí kankan mọ́, òun fúnra ẹ̀ náà ni ó sì máa tọ́jú ọmọ ẹ̀. Fún ìgbà díẹ̀ tó bá ti wá tọ́jú ọmọ ẹ̀, á gbé ọmọ ẹ̀, á kó wá sísàlẹ̀. Dàbí nígbà tí àwọn ẹni tó ń sìn bá ti mọ̀ wípé ńbo ló wà o, kẹnìkan o, kódà tí àwọn tó bá ń sìn tí wọn ò bá nílé tó lájà, kò ní bímọ sílé wọn. Ilé ẹni tó bá ní àjà ni ò lọ bí ọmọ sí, tí ò lọ bí ọmọ sí. Ibi tó bá ti rí àjà, ibẹ̀ ló máa bímọ sí. Tàbí inú pàǹtí, kì í dédé bímọ sínú pàǹtí, bímọ sínú kankan, jòrí àjà lọ, jòrí àjà lọ. Bí mo sì ṣe dẹgbó tó, bóyá ara àwọn tó dẹgbó o, tí wọ́n lè sọ pé àwọn rí ẹhànnà níbi tó bí ọmọ sí. Torí èmi lè sọ wípé ológbò ló máa ń dẹhànnà, ẹhànnà ní da gágá oko. Àìrọ́mọ ẹhànnà o, mi ò sì rọ́mọ gágá rí. Ìwọ tó bá sì rí rí tọ̀, ọmọ ológbò là á máa rí, a kì í rọ́mọ ẹhànnà. Àìrọ́mọ gágá o. Ìdí nù tí mo fi sọ wípé kò sí nǹkan tí ẹ bá fẹ́ lo ológbò fún. Tí ẹ bá rí ẹhànnà ó lọ, tí ẹ bá rí gágá ó lọ. Kò dẹ̀ sí nǹkan tí ẹ bá fẹ́ lo ẹhànnà dàbí gágá sí, bẹ́ẹ̀ bá rí ológbò ẹ lè lò ó. Torí ẹ̀jẹ̀ kan náà la fi bí wọn, ẹ̀jẹ̀ eré sísá ò la fi bí ẹ̀sìn. À ń sọ̀rọ̀ nípa ẹran tí a pè ní ológbò. Àwọn kan máa sọ pé ológbò dúdú èṣe, gọ̀lọ̀ ni máa lọ, gọ̀lọ̀ ni máa bọ̀. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o, ẹ̀yin lẹ mọ̀ bínú ẹ̀yin ìyá o, mọ̀ bínú àjọ lọ́bì kankan o, ẹ̀yin ẹ lọ kẹ́ẹ̀dé kẹ́ wá fún èmi lówó ti tèmi ni o. Àwọn tán sọ yí àwọn náà mọ̀.
lo bo temi ni so pe ologbo dudu e se golo le ma lo golo ni ma bo wo ko mo lo bi to lo nti ti emi o lo lo ke di ke ba mo wo ni o nipa ologbo ta nsoro e lo ise wo la mo ologbo o se a ma nsin ologbo ninu ile ologbo si wulo daada ile ti ologbo ba wa eku ti a ma jina si ti a ma si awon lorogbo o ma jina si be daada a ki ri eku ti rarara ti rara ile ti ologbo ba wa a ki ri idinu ti awon agba fi feran ologbo awon mi na a si sin ologbo lati ma ran ni se be lowe eni la iso mo ni se mo be npio wota emi o mo boya bot wota na be emi o mo amo won sa mo ran ni se daada awon mi a ma sin titori e titori agbara mo nkankan ologbo o fine daada a mo nlo ologbo a mo nje ologbo o kan je pe ta ba fe je ologbo oni ba se nje ologbo ni o a ki ta ba fe je ologbo ebo awo e ni tori irun e irun ologbo o a ma fa iko to ba de je pe iko o ologbo pe iko eyan pe ologbo lo fa mi o mo boya lo fi ma n tete ni ero ero e o daju daada abi ba aposu arifajogun loke bo boya o wa mi o mo awon le le bi lere ama olohun je karogun iko olohun je karogun iko iko o da be ba fe je ile bo awo e ku tori awo ologbo gangangan ise agbara na fin se to si fine daada eran ologbo a mo nlo ori ologbo lilo ni o fun ebe agba to daju daada o pelu isawuru abi nkanu kan ta mama nbe na nu ton ma nlo daada won ma nlo eje ologbo awon agba won a mo pa gba sibi kan da nkan kan papo mo da awon nkan kan papo mo eyin yoruba mo kin eri yin wa nbe

0: tẹ̀síwájú.
1: Gbogbo ẹ̀yin professional hunter tó wà ní Ogun State mú kí yín o ló kọ Irewole Sunday títí a mọ̀ sí Irewole General. Irewole General Olúùlú Irewole Bọ́ńbọ́ọ̀lù Ìbàdàn tó jẹ́ olúọdẹ ti gbogbo ìlú Olúkòsì ní Ìjẹ̀bú lọ́hùn-ún mo fi ń kí gbogbo ẹ̀yin professional.

0: Ọlọ́run àsọwọ́ papọ̀.
1: Lord, we join our hands together.
0: A bèrè fún ìdásí rẹ láàárọ̀.
1: We ask for your intervention this day.
0: A ti sọ̀kalẹ̀ agbára rẹ.
1: And the descent of your power.
0: Olúwa bẹ̀ wá wò lẹ́ẹ̀kan
1: sí. Amen. Visit us once again, Lord.
0: Ọjọ́ ìsinmi ti ní.
1: This Sunday.
0: Kí ìrànlọ́wọ́ máa wá.
1: Let help come.
0: Kí ògo fún.
1: Let glory speak.
0: In the name of Jesus.
1: Amen.
0: Jo ẹniyẹn lẹ wá ààyè fúnra ẹ.
1: Give yourself space, leave that person.
0: Prayer number one yìí.
1: This first prayer point.
0: Ẹjọ́ ẹgbà.
1: Please pray it.
0: Ẹja ńlá ti ń da omi ayé mi rú.
1: That big fish scattering the waters of my life.
0: Ẹ̀yin ọ̀run ẹ fi wọ̀ gbé.
1: Oh heaven, hook it out.
0: Anyone.
1: Ẹnikẹ́ni.
0: That is destroying what God has built for me.
1: Don't bow to Allah to shape for me,
0: God. Lord, destroy that.
1: Oluwaruwa.
0: Now, sorry, Adwai.
1: This prayer point, sir.
0: Only se pelu ariwo.
1: It has to do with your shouting.
0: Any tone daru be semba mi to.
1: The better scattering it as you arrange it for me.
0: Efi oni palere ma.
1: Today, remove that from
0: my way.
1: Ẹ mímọ́ o, ẹja ńlá tó ń dagbó ayé mi rú. Olúwa fi àwọn gbé.
0: Sọ̀rọ̀.
1: Fi àwọn rẹ̀ fi gbé irun. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Fi àwọn rẹ̀ gbé jáde. Ẹni tó dàrúpẹ̀ léwọ́ lọ ṣe ìjò. Olúwa pàdánù. Olúwa pàdánù. The Lord said, when I get to the altar, I should pray for this man because of what they've done to his glory.
0: Now, there is a family.
1: Ìdílé kan wà.
0: When I heard that name, I've never mentioned such name.
1: Mi gbọ́ irú orúkọ yẹn rí.
0: Agunna.
1: Agunna.
0: Now, nínú ìdílé yìí.
1: In that family.
0: Májẹ̀mú kan wà.
1: There's a covenant there.
0: Tí ó jẹ́ pé ó máa ń tẹ̀rí ògo ìdílé bani.
1: That always bow down the glory of the household.
0: Mi náà kábàlẹ̀ brother
1: Shah. Jesus.
0: Now, gbogbo bí ọkùnrin ṣe ń tiraka àti gòkè.
1: Despite how this man is trying to rise.
0: Ni Májẹ̀mú òrìṣà ń dìde níwájú ẹ̀.
1: The covenant of that idol stand before him.
0: Èmi ò mọ ẹni yìí.
1: I don't know this person o.
0: Ṣùgbọ́n Olúwa wí pé.
1: But the Lord said.
0: Òórùn ẹ wá sí orí òkè
1: yìí. He sent you to this mountain.
0: Fún ìtúsílẹ̀ rẹ.
1: For your deliverance.
0: Mo bẹ̀rẹ̀ tá a bá ti ń gbàdúrà.
1: I beg you, if you are that person when we are praying.
0: If you have a family mention.
1: Tá a bá ní ẹni tó ń jẹ tí ó dilé wọn jẹ orúkọ yẹn.
0: Come before this altar.
1: Tètè máa bọ̀ wájú pẹ́pẹ́ o.
0: Time utter rise against destiny.
1: Ìgbà tí wọ́n bá dìde lòdì sí àjọmọ́.
0: We use utter against utter.
1: Pẹ̀pẹ̀ la fi ń bá pẹ̀pẹ̀ jà.
0: Gbogbo yẹn gbé ọwọ́ sókè.
1: Lift up your hand everybody.
0: Ogun ilé wa tí ò jẹ ní ẹ̀rí.
1: Part of my house so that it may be testimony.
0: Jáde lára
1: mi. Out of my body.
0: Oyo oyo oyo oyo.
1: Ẹ̀mí mímọ́ o, ogun ilé wa tí ò jẹ́ ní ẹ̀rí. Jáde lọ́dà
0: mi,
1: jáde lọ́dà mi, jáde, jáde, jáde, jáde, jáde,
0: lọ́dà mi,
1: jáde, lọ́dà mi, lọ́dà mi, jáde, jáde,
0: sọ̀rọ̀ sókè,
1: jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde, jáde,
0: jáde, Jesus name we pray.
1: Amen.
0: Tẹ́wẹ̀ méjèèjì.
1: Spread your two hands.
0: Gbogbo yẹn náwó sí ọ̀tà. Pẹ́pẹ́ Olúwa dìde.
1: Oh Lord arise.
0: Ẹja kariwo talapa bi.
1: Oh Lord arise.
0: Pẹ́pẹ́ ilé bàbá mi tó ni mí lára.
1: Out of my father's heart I saw me.
0: Ẹ̀túká.
1: Scatter them.
0: Bàbáyà.
1: Olúwa Jésù. Ẹ̀mí mímọ́ o, Olúwa dìde.
0: Olúwa mi lójú.
1: Pẹ́pẹ́ ilé bàbá mi tó yọ mí lẹ́nu.
0: Olúwa mi lẹ́nu.

0: orúkọ mi ni Oyewole. Mo wà nú ìjọ yìí pẹ̀lú omijé lójú. Ó ti tó bí ọdún márùn-ún tí gbogbo nǹkan ti dá fún mi. Ó ní bí mo ṣe lọ lé mo fún ẹnìkan ní owó. Mo máa ń fúnyàn gidi nígbà tí mo wá fún ẹni láti gbà yẹn. Gbogbo ohun tí mo ní mo ti tà á. Mi ò wá ní kinní kankan mọ́. Even ibi tí mo ti ń tajà mi ò rọ́jà yẹn tà mọ́. Màá ń sùn. Màá tún wálé. Kí ló ń ṣẹlẹ̀? Mo wá gbọ́. Bàbá nǹkan mo wá gbọ́ lórí rédíò. Mo wá wá. Lọ́jọ́ tí mo wá yìí bàbá ní kí oníkálukú máa mú pásítọ̀tù wá. Bí mo ṣe ń bọ̀ wòlíì kan ní ẹni tó mú pásítọ̀tù ni wọ́n ní kó wá mọ̀. Èmi ṣàmọ̀ pé obìnrin onísun ẹ̀jẹ̀ ni mí. Tí mo bá ti lè súnmọ́ bàbá tí ọwọ́ èmi pẹ̀lú wọn, gbogbo òkúta tó wà nínú ọjà mi ó máa kúrò. Bí bàbá dẹ̀ ṣe gbé ọwọ́ lé ọwọ́ mi, mo dé ibi ìjókòó mi, mo gbàdúrà. Nígbà tí mo délé, ṣọ́ọ̀bù tí ò kí ń wù mí lọ mọ́, kí 7:12 mo bá ti wẹ̀, mo ti bẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀bù. Ọlọ́run wa ṣe ìyanu. Ó ṣe ìyanu yẹn tó yẹ pé ló yà mí lẹ́nu. Èmi tó yẹ pé ní tí December bá ti dé, màá máa wá ṣọ́ọ̀ṣì tí wọ́n ti tọrọ ráìsì. Àwọn ọmọ mi, ọmọ mi kan àjọjọ lọ, ó jòkó. Nígbà tó ń gbé ráìsì dọ́dẹ, ọmọ mi yẹn dìde. Ó ní mọ́mì, ó ní òun ò ní gba kinní, mo wá ní kinní.
1: Ẹ mọ́ ń lọ tọ ráìsì ṣọ́ọ̀ṣì.
0: Mo yá ráìsì yẹn. Kó lè pọ̀ ká lè jẹ́ fún ọjọ́ mélòó kan. Ọmọ mi wá ní. Ó ní èmi tí mo ń fúnyàn ni mo wá di ẹni tó ń tọrọ. Mọ́tò mo tà á, kò sóhun tí mi ò ní kinní kankan mọ́. Ó wá yà mí lẹ́nu nígbà tí mo wọ orí òkè. Ọmọ mi tó ní kí n máa gbé ráìsì yẹn. Ó kàn déédé pè mí, ó ní mọ̀mọ́. Ó ní òun ti ra oúnjẹ síbi báyìí kí n lọ gbé. Mo ní mo bá débẹ̀. Mo bẹ̀rẹ̀ sí yí nílẹ̀ ni. Èmi náà bí mo jẹ́ ẹni tí ó ní àpò ráìsì tí ò kì í ṣe kan tí ò kì í ṣe méjì, mo ní mo wá bẹ̀rẹ̀
1: sí. Kì í ṣàpò kankan ṣe méjì.
0: Mo bẹ̀rẹ̀ sí fún àwọn
1: tí mo ní. Ẹyin mo wá fún ráìsì tọrọ. Ìnáwó ẹ sókè.
2: Yes sir.
1: Màna lábáyà.
2: In the name of Jesus.
1: Kò ní tó fún ẹ. No, sí Ọlọ́run wà níbí sá.
2: Yes.
1: Ó wà.
2: Confirm.
0: Ó wà.
1: Ibi tó rò pó ti tán.
2: Where you think it is over?
1: Kí àánú dìde lójú.
2: Amen.
1: Kò sí àní-àní. No doubt. Àwọn èèyàn ti mọ èní.
2: People know this day.
1: Wọ́n ti múra ẹ̀.
2: They are prepared.
1: Nǹkan mẹ́rin.
2: Fortis.
1: Tó ń tẹ̀lé àwọn èèyàn lọlé.
2: Where do you
1: go? Òróró.
2: Your eye.
1: A ti ń pín yẹn látara.
2: We have been given that is yesterday.
1: A máa tún pín lẹ́nu.
2: We will give you again today.
1: Àwọn èèyàn ti gbomi lè àánú.
2: You have been water from land of mercy.
1: Ti ẹ ń dúró dé ẹ.
2: Yọ̀ ń tọ́jú fún
1: yìí. Mo gbúdọ̀ tètè dé.
2: Ilé kan kọ́ mẹ́lì
1: o. Tó bá ń bọ̀ lórí òkè. Kò sí ntọ́lọ́run orí òkè yóò lè ṣe.
2: God cannot do.
1: Mo lè fọwọ́ ẹ̀ sọ.
2: I can boast of him.
1: Mo tún tún sọ.
2: I said again.
1: Ọlọ́run ni.
2: My he is God.
1: Ìyá Ẹ́dì ha.
2: He is God.
1: Ogun tán ni kó gbé ọ mi.
2: Láti ọ̀sẹ̀ tó sálọ yìí.
1: Olúwa gbé mi.
2: Láti lọ sálọ dẹ̀.
1: Gbé mi. Ẹ̀kẹ́.
2: Shout.
1: Ìdààmú tuntun tó ń ba afẹ́fẹ́ bọ̀.
2: New problem coming with the day.
1: Back to sender.
2: Back to sender.
1: Wàhálà tuntun.
2: New problem.
1: Tó ń fi afẹ́fẹ́ rán.
2: Coming through the winds.
1: Wà ní back to sender.
2: Ẹlẹ́rù kẹrù ẹ.
1: Back to sender.
2: Ẹlẹ́rù kẹrù ẹ.
1: Oyoyoyo. Go to 24 hours.
2: About 24 hours.
1: And if for good, you for
2: you. I'll give you back to everything.
1: Emi Esonu.
2: They will lose their life.
1: Emi Esonu. Emi Esonu. Ó ní jagunbogun lọ. Gbé ẹsẹ̀.
2: Lift your legs.
1: Sọ pé ìdè ilé bàbá
2: mi. Bàbá dégò fún ẹgbẹ́ dàsá ò.
1: Já lára mi o.
2: Break your name.
1: Ìdè ilé bàbá
2: mi. Bàbá dégò fún ẹgbẹ́ dàsá ò.
1: Má já.
2: It's not good.
1: Ìdè àti January.
2: Ìdè from January.
1: Bí mo ṣe ń gbàdúrà.
2: I pray.
1: Já.
2: Pray.
1: Oyo.
2: Pray.
1: A In Jesus' name.
2: Amen.
1: If you're back, God, rather than
2: you. Love you, Brett.
1: Nice, me, my dear.
2: That's your level of life.
1: When you can cut your
2: head. Let me deceive you.
1: Oh, need that, brother.
2: I want it by prayer.
1: Bible, you go to see this thing.
2: See it now.
1: Hey, see, baby.
2: I've never asked anything.
1: To be great in life, you need to keep on asking.
2: I'm a very simple.
1: I'm a kid.
2: You keep shouting.
1: Don't shout against me.
2: That's
1: in January.
2: From January.
1: And in the last day.
2: That's the last day.
1: That's she. Or she.
2: I'm a number.
1: Ila kushi.
2: Ila
1: kushi.
2: Or
1: she.
2: I'm a number.
1: Ila kushi.
2: Oh,
1: yo,
2: yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo